0: 8 a.m. every day.
1: Ayo, ni temi ti elo jojuma.
0: Ami.
2: O goma ni fun Olorun loke. Fun gbogbo kan ti olugbo. Ti won gbo mi ka kiri gbogbo rile di agba laye. A dupe lowo baba mi. Dupe lowo baba re. Oba to payemo, oba ti o je ko ti yodan, oba ti o je ko sonu lojiji. Baba mi je ko ri ojo to keyin ninu osu keje. O ti ri ojo ti won pe loju agbara ti gbogbo eyan mo sojo Friday. Ni gbogbo ile to gbe gbo mi patapata ka ma patewo ni igba. Igba meji ototo ko ma fi dupe lowo baba. Oba ti o je ka so jabo leji ka re. Oba to shanu fun e to je ko ri ojo Friday to kain ni osu keje. Awon kan wa won ori ori ofe lawon kan ni ti won fi ni ti won fi ri awon kan ori iwo to ri ma dupe lowo baba mi baba re. Oba to je ko ri ojo ti a pe ni 31st 07 2026 ni gbogbo le to gbe gbo mi patapata bi to ya soto ni bi le re inu yara re ibe ti ko je ka ti kaleluya meji ati ogun meji ibi to ti ma ndigba fori bale lojojumo ibi ti a pe ni bi pepe bi to ya soto ni bi mimo e ko je ka ti kaleluya meji ati ogun meji bo ti n kaleluya meji ati ogun meji bo ti pe mi na ni woli te ti mo la re waju alagbe jp anu ni mo ri gba kini baba mi arugbo ojo le ka je so na ni tuure ya mi ndi enu akoko re ya jo ni ajo mi ka gbon to ni maje mu ni gbogbo ko to tete si mi na ni tuure ni ojo Friday ojo ko to kain ninu osu keje ama wo bi job se sofu o ne ni sofu ale gbogbo to tumo si ofu olorun wa fi na kada ni waju e o de fa yin dupe jesu oluwa wa ojo bori kini ese kini kilo
3: ọkùnrin kan wà ní ilẹ̀ úsì.
2: Ọkùnrin kan wà ní ilẹ̀ úsì.
3: Orúkọ ẹni tí ń jẹ́ Job.
2: Orúkọ ẹni tí ń jẹ́ Job.
3: Ọkùnrin náà sì ṣe olótìtọ́.
2: Ó ṣe olótìtọ́.
3: Ó dúró ṣinṣin.
2: Ó dúró ṣinṣin.
3: Ẹni tí ó sì bẹ̀rù Ọlọ́run.
2: Ẹ máa gbọ́ olótìtọ́ ó dúró ṣinṣin ó tún bẹ̀rù Ọlọ́run. Ṣé wọn náà ní mẹ́ta yẹn nínú ayé rẹ̀ bó bá ti ní mo kẹ́ kú rí rí. Yes.
3: Tí ó sì kórìíra ìwà búburú.
2: Tó tún kórìíra ìkẹrin ni ó tún kórìíra ìwà búburú. Yes.
3: A sì bí ọmọkùnrin méje àti obìnrin mẹ́ta.
2: Ọmọkùnrin méje obìnrin mẹ́ta gbogbo ọmọ tí Job ní ó jẹ mẹ́wàá. Yes.
3: Ohun ọ̀sìn rẹ̀ jẹ́ 500,000 àgùntàn.
2: Ohun ọ̀sìn rẹ̀ jẹ́ 500,000 àgùntàn.
3: Àti 15,000 ìbákasí ẹ.
2: 15,000 ìbákasí ẹ.
3: Àti 500 àjàgà ọ̀dà màálù.
2: Àjàgà.
3: Ọ̀dà màálù. Àti 500 abo kẹ́tẹ́kẹ́tẹ́.
2: Àti 500 abo kẹ́tẹ́kẹ́tẹ́.
3: Ó sì pọ̀.
2: Ó pọ̀.
3: Bẹ́ẹ̀ni ọkùnrin yìí. Ṣẹ̀gbọ́n
2: ọmọkùnrin yẹn pọ̀. Yes.
3: Bẹ́ẹ̀ni ọkùnrin yìí pọ̀ ju gbogbo àwọn ọmọ ará ìlà oòrùn lọ.
2: Ṣẹ̀gbọ́n ó pọ̀ ju gbogbo ọmọ ará ìlà oòrùn lọ. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin. Mo ti pọ̀ ju gbogbo ará ìlà oòrùn lọ. Ẹ wo ibi tí àjálù ti bẹ̀rẹ̀.
3: Bí ó ti ń sọ̀rọ̀ ní ẹnu. Ẹnìkan dé pẹ̀lú. Tí ó sì wí fún pé.
2: Iná ńlá.
3: Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀.
2: Ó ti ọ̀run bọ́ sílẹ̀.
3: Ojú àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ rẹ ní àjò.
2: Ojú àgùntàn àti ìránṣẹ́ rẹ ní àjò. Ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀ àjálù. O ò ní pòfo lọ́bì. O ò ní rógun àjálù nínú ilé rẹ. Bóyá ẹja tó wọ 17 rẹ.
3: Èmi nìkan ṣoṣo ni ó ṣàṣálà láti ròyìn fún ọ.
2: Èmi nìkan ló ṣàṣálà láti ròyìn fún ẹ. Bá 17.
3: Bí ó ti ń sọ̀rọ̀ ní ẹnu.
2: Ẹnìkan dé pẹ̀lú.
3: Tí ó wí pé. Àwọn ará Kédíà.
2: Pín ogun sí ọ̀nà mẹ́ta.
3: Wọ́n sì kọlu àwọn ìbákasí ẹ. Wọ́n sì kó wọn lọ.
2: Pẹ̀lú.
3: Wọ́n fi dà sá àwọn ìránṣẹ́ rẹ pa. Èmi nìkan ṣoṣo ni ó ṣàṣálà. Láti ròyìn fún ọ.
2: 18.
3: Bí ó ti ń sọ̀rọ̀ ní ẹnu. Ẹnìkan dé pẹ̀lú. Tí ó wí pé. Àwọn ọmọ rẹ ọkùnrin. Àti ọmọ rẹ obìnrin.
2: Ń jẹ.
3: Wọ́n mu. Wọ́n mu ọtí wà nínú ilé ẹ̀gbọ́n ọkùnrin. Sì kíyèsí. Èfúfù ńlá ti ìhà ijù fẹ́ wá. Ó kọlu igun mẹ́rẹ̀ẹ̀rin ilé. Ó wó lu àwọn ọ̀dọ́mọkùnrin náà. Wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo ni ó yọ láti ròyìn fún ọ.
2: Ibi tá ó parí ẹ̀ sí. Èmi nìkan ṣoṣo ló yọ láti ròyìn fún ọ. Níbi tá a dé gbogbo ènìyàn pátápátá. O ò ní ṣòfò ọmọ. O ò ní pòfo ọmọ. Àjálù burúkú ò ní débá wa àtìlé. ogun oni ja e lodun ogun oni ja e losu
3: amen
2: osu ta fe mu yen ogun oni wole to
3: amen
2: wa de ba ru ise olodun
3: amen
2: ti lai lai amen nebi ta de gbogbo eniyan ke la o fi pari e ona ni gbale mi re ijo ti gba jesu gege bi oluwa to lugba bo ba igba jesu anfani nla kan lo ni lati gba jesu gege bi oluwa to lugba bo de ti ngba abba mi sele nla ki la wa fi pari oni majemu ti ru mi soke nitori igbana ni re oya Psalm 32 verse 5
3: emi je wa ese bi fun
2: o emi je wa ese bi fun
3: ati ese mi ni emi ko fi pamo ese
2: mi ni emi o fi pamo
3: emi wi pe
2: mo bi pe
3: mo je wa ere koja mi fun
2: o je wa ere koja mi fun
3: o si dare bi ese mi
2: o si dare e to je wa ere koja mi fun oluwa iwo si dare e bi ese meji nibi ta de wa bo si bi pepe re a ma pariwo ofa ajalu ti ara won nu ile mi Uruwa fi na ti jade ofa idamu ofa ikun ofa ibi aye ran wonu anyamo mi lebi Uruwa fi na da pada adua manle barubia be katotoba mazu eteka elubia mare ba pa pa pa le ketele produs mazute endabu Jesu Uruwa
3: amin
2: bomi le urko Jesu
3: amin
2: owo ina kojalo
3: amin
2: uti ma lomi atoru ko je
3: amin
2: iri olorun ko se
3: amin
2: wa de fa yodu pe Jesu Uruwa amin ka sa wa wa force mu mi ka 29 sinu e bo tin ka se gunde ko wa ka 35 ibe lugun yo wole si wona de ma jeri Jesu Uruwa amin oni ma je mo ra mi si enikan nile eh mo bi ti won pe Obi ti won bi to je beji ni won ikan nu awon beji en shaisa mo gbadua owo kan wa lara re owo alagbara luwa ti jade
3: amen
2: olorun ti jade
3: amen
2: ofa buburu ye oluwa fi na ti jade
3: amen
2: oya ko san
3: amen
2: ko de ma dubira san Jesu Oluwa wa amen ibi ta de engineer oya fa wa lo ni agbara oya
0: Taiwo Adebeo ati Sherry Idimu mo ti wa mo ma n gbo program yin ni gbogbo igba igba to wa di pe mi ati pastor yin soro shobu o wa soro yin a mo ni daddy ti ma n gbo program e ni ago merin koja seju merin dilogun ni en soro e oni ni fitola ya script number 5 o wa ni ona ni mo anoda wo go na lo ma ba mi momo mi lo sibe
4: ki lo se ni ke to debi
0: tin ba tin rin die lo bayi
4: ti
0: ba nbo mama mi soke
4: mi soke sojo this in come
0: o ti lo oluwa se
2: egbe ni taiwo adegbe lati sheri egbon ti baba mi se olo ma ngbo wa ni gbogbo igba omo re lu ni ko wa si ni eto mi mi lorun ba gbe jade ya ina ba fara won oni gbo to ma complain ese kete to wonu program e ta di ai bo mi atororo o to complain yen ko complain ogun yen de wole lese kese le ni ta pe ni ojo to kain ninu osu ta lo tun la lo ikurita be ko sa ti o je ko ti o nu o le duro lori ese to ma complain yen to ma complain ese o nku to ma complain ese ori ofe ti ta wa de gbe ori gba won na gba ko so o de ba ri wo e mo Jesu Oluwa wa amen ebi ta do fe fe riyan jo ma re to lowo lo so sugbon do won some number ni ko ti emiji ni won pe fe ko ti ba lo so
3: yeah 0803346 2861
2: o ma dara fun e bo ti gbo mi yen ja jo soju roju ka jo foju roju me oni ere lowo fe ma re to lowo ja jo foju roju nibi ta de gbogbo kan ma gbagbe isoru alagbara ta pe ni crossover night o ma ni agbara ma tun wa gbagbe pe ni lagbari marathon ọjọ mẹta ta n ba lọ obi iṣoru eni ma nagbara ko ẹbi ko ara ko julumọ gbogbo awọn ti wọn woju ọlọrun fọmọ laarọ mi si ni iṣoru ati gbogbo awọn eyan ti wọn n lọkọ ti wọn n mari ti wọn n nade ori awọn ti baba mi ran mi si niyẹn ikajọ pade ikajọ fojuroju abẹ laago mọkànlá ọpàdé laago mẹrin arọjọ kejì gbogbo eyin tẹ gbọ mi ni pẹsi ni ma gege. Ìwọ náà máa bọ̀ agbọ́ ti kú yọ orílẹ̀ ọmọ tó tó lọ sí yàrá pàjá bọ́ọ̀lù ẹni yàrá odò ṣẹlẹ̀ bọ́ọ̀dà kú tọ́nu ìwọ náà máa bọ̀ abúlé ẹgbà ẹkọrọ̀ máa bọ̀ ikọ̀ tó ń dìmú gbogbo ẹyin ti kọ̀mándì ìwọ náà máa bọ̀ gbogbo ẹyin tẹ́gbọ́n mi ní àlìmọ́ṣọ́ kí ló dúró ṣe máa pọ̀nú ètò yẹn wọ́n máa ní agbára bákan náà gbogbo ẹyin takó wọn jọ dope mu ona mabo baka na gbogbo en ti kenya oshodi kini won na do se mabo mu se challenge obalende mabo mo to lo si yana paja bo le ni under bridge ibi to ti so e kale wo cross over to the other side ni waju embe wara won lo kada gbo kada ko gbo nlo number 5 victor ona ya venu o si dara fun jesus oluwa oju oni ti a ma ri ti e ba gbagbe pe yo amu dani awon to wuju olorun fomo yen igomi kankan laulu o si dara fun jesus oluwa amen gbogbo en te o le se ke ma re to yi lowo e lo galaye gbogbo ojo te ba lu laye e ma ni atitu ati ani seku jesus oluwa amen gbogbo en ya biya mo wa ni mo ti jiya lori omo ba furugbe dada oluwa omo mi o gbodo be ni burukuni ni la to mo ma ri di pe

0: orúkọ mi ni Ọlálékan Bọ́sẹ̀kúnlé. Mo yin Ọlọ́run lógo, Ọlọ́run Ọdẹ́kúnlé Epaphras, Ọlọ́run Òjijì, Ọlọ́run 77, Ọlọ́run Jọkọ́ Fourth Life, mo yin lógo.
1: Ẹgbọ́n tí ń sọ, ó ní mi ò ṣe é gbé pamọ́, kẹ́ ẹ múra o, ó ní kí gbogbo yóò ṣe jẹ́jẹ́. Ó ní sẹ́ ẹgbọ́n tó ń sọ.
0: Ẹ̀rí mi pọ̀, ṣùgbọ́n ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni obìnrin tó jáde yìí, torí ó ti wọ́mọ fún ọdún méje. So mo ṣe lọ sórí òkè láti pàṣẹ màmí yóò ní ṣù yádìkó. Dádì ẹ̀ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n dẹ̀ máa jáde.
1: Àwọn dẹ̀ pè wọ́n.
0: Màmí yóò ní ṣù yádìkó.
1: Ẹ máa bọ̀, evidence number 3 nìyẹn.
0: So àwọn ni wọ́n mú mi wá sórí òkè yìí. Mo dẹ̀ rí pé ẹ̀jẹ̀ ọlọ́jọ́ yẹn láwọn tó ń wojú Olúwa kí wọ́n na omi sókè. Ṣùgbọ́n mi ìwọ ojú Olúwa, mo ní ẹni tó ń wojú Olúwa lẹ́gbẹ̀ẹ́. Mo fi tọkọ.
1: Ṣé ẹyin
2: ni? Àdàràtọ̀ yẹn ni Ọdẹ́kúnlé, ọmọ aráyé ṣe bòògùn ni. Ọlọ́run lọmọ bí oyin ti gba fara wa.
1: Ẹyà! Láyé, mo ń bọ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, nǹkan ojú mi mọ̀ rí bẹ́ẹ̀ ní gbọ́ra. Kò sí tí wọn ò bá, kò sí tí wọn di àgbàdo fún mi dánwò. Èmi gan mọ̀ pé mo lọ sílùú kan. Nígbà tí wọ́n ń yọ̀ pẹ̀lú gbogbo aṣọ náà ti ń bẹ̀ wọ́n wò tipẹ́.
2: Àdàràtọ̀ yẹn ni Ọdẹ́kúnlé, ọmọ aráyé ṣe bòògùn ni. Ọlọ́run lọmọ bí oyin ti gba fara wa.
1: Ẹyà! Ẹ máa bọ̀ ẹ̀sìnkì nọmba 3 rèé. Àwọn kan tó ń bọ ọmọ gòkè bọ̀ ni. Wọ́n lọ́lọ́run lọmọ bí oyin ti gbé.
2: Máa bá ṣẹ̀rẹ̀ lọ Epaphras, máa bá ṣẹ̀rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wà lọ́rùn.
1: Ọdẹ́kúnlé máa.
0: Ẹ ra sọ, bá wà lọ́rùn. Ọdẹ́kúnlé máa bá ṣẹ̀rẹ̀ lọ. Bàbá mi kọ́ máa fọ̀rọ̀ sára mi ni mo bá lọ. Ṣùgbọ́n wọ́n ní fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ. Mo ṣàfihàn ọkàn gbàdúrà fún iṣẹ́ yìí. Mo mú mi yẹn délé bàbá mi. Mo fún obìnrin yìí. Òun náà tún fúnyàn, ó tún mú ọdún méje ni wọ́n ti wá ọmọ. Ó bá padà dọ́dọ̀ mi gbìnàgbìnà. Àlákan lówó kọ́ lọ́wọ́ rú àlàyé. Lẹ́yìn oṣù kan lọ́wọ́ wà òun ò rí ìkí oṣù òun mọ́. Mo ní mo tọrọ ẹ̀fọn lọ́dọ̀ bàbá mi ni. Ọlọ́run dẹ̀ gbádùn àmì. Lẹ́tà ló wá sáré wá lọ́jọ́ kẹta pé ọ̀rí òun tó ń fún ní omi yẹn náà mà tún lóyún. Ọ̀rẹ́ rẹ̀ náà bí ọkọ ọjọ́ kẹta síra wọn ni wọ́n jọ ọmọdé yìí. Eléyìí bímọ ni.
1: Èwo lẹ́yìn? Ẹsìn bí nọmba. Ṣé wọ́n ti plan mi mọ tẹ́lẹ̀ ni? Ẹ̀yin náà.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin náà tó bí kí ló kọ ọmọ.
2: Ara Olúwa.
3: Ọpẹ́ Yẹmi.
1: Ó ti tán. Ara Olúwa Ọpẹ́ Yẹmi.
0: Àwọn méjèèjì òdórí òkè yẹn rí o. Ìwọ̀n mi ni wọ́n ti mọ́ wò. Ṣùgbọ́n látàrí pé èmi tọrọ fún wọn, Ọlọ́run dẹ̀ gbọ́ àṣẹ yẹn. Títẹ̀mí gángan, Ọlọ́run ṣeun. Ara mi ni òyá, màmá ìwá wá sọ́dọ̀ mi àwa méjì. Wọ́n bá jí ìrere fún wa pé ẹni wọ́n dẹ̀ wà lọ́nà Ìbàdàn o. Ṣùgbọ́n wòlíì Epaphras níjẹ́ o. Lọ́jọ́ yẹn mo fi màmá ṣe yẹ̀yẹ́. Mo ní lọ́jà rẹ nítorí pé wòlíì Èkè ti pọ̀jù. Àṣé torí pé káyé mi bá a lè da ìní nǹkan yẹn ṣe ṣe mí. Mo máa ń sìnkì ṣeré ni. Aṣọ tó bá da nínú aṣọ mi jù mo máa lọ fi ṣe tutù ni.
1: Ẹ fi ṣe tutù lọ́dọ̀ àwọn babaláwo.
0: Bẹ́ẹ̀ni ọdún kò dé kí n wà nínú ọdún pé ọdún léyà dé kíní kan wá sàso mí mọ́lẹ̀ ni.
1: Wọ́n ń so yín mọ́lẹ̀ láì ṣe wèrè.
0: Bẹ́ẹ̀ni.
4: Mi ò mọ̀ pé bẹ́ṣẹ̀ dùn tó lẹ́yìn. Jésù yìí dúró, ó tún dùn sí nǹkan ni.
1: Àbọ̀ ó ti sùn mọ̀mọ́ sọ ń gbọ́. Iye tí mo mọ̀ bá pàdé ní gbọ́ra. Mi ò mọ̀ bọ́pọ́ lọ́ọ̀ mi ti nawọ́ yé a. Olùfẹ́ dìde bí ọwọ́ sókè. Àgbàdua láàárọ̀ yìí. Olúwa sì lóun ó ṣe wíkẹ́ndì fún yín. Òní ló sunjú láì parí. Ẹ ṣàpàdé mi lórí TikTok, Facebook, YouTube. Sorí lónìí, tí ilé ò fi sú, mo gbọ́dọ̀ gbé 50 testimonies. Ẹnìkan ni, ìwà gbàdúrà fún àwọn ènìyàn káàkiri àfi tó ọba jọ. Ẹ kàn bá ń bomi tẹ́ ẹ lè mu tán. Tó bá wá di alẹ́, ẹ mú àgbọn súyà yín, ẹ mú dání. Ìta ń ṣe yìí, ńlá àbáwọ 77. Irú tá a ṣe rí ọ̀sẹ̀lẹ̀ 77 eléyìí. Kàn náwó bàbá mi ò sọ bẹ́ẹ̀ jẹ́ gbogbo ara ni ó gbọ́. Bàbá mi ò mo dúpẹ́ tèmi. Mo dúpẹ́ pé òjèlé ò gbé mi mì. Àṣebí èèyàn ọba kú. Ìṣeré ọ̀tán. Ẹ jẹ́ mọ́ gbọ́rọ̀ àwọn èèyàn ibò. Ìṣòro alẹ́ yìí gbogbo òlú tẹ́ ẹ bá wà. Ẹ wọ́n náà bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀bà ní fóònù lọ dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan. won connect mo Odekunle Epaphras baba mi o emi ati ni ni Sunday gbogbo emi o da e je se bayi enikan ni Odekunle Epaphras lori Facebook be ni to ba ti dale isu o wi Passover night ni yen o wa ni se pelu suya enikan ni se ohun woli tun lele ibi nka fun onu Bible o da kilo buru nu ko je suya bibeli ni ki se nti eniyan je lo so yan da laimo bi o se nti tinu eniyan jade ibe mi fe bi gbadua fun oni mo so eyen wo mo to so testimony lana Bible mo ni olora leyin odun meje o na bi mo ti e and gbogbo awon testimony yi ogun logun ero wa nbe won si ngbe omo won wa ko le mo pe Jesu yi o dun si gan ni engineer yi eyin o ke pada
0: aso to ba da ninu aso mi dun mo ma lo fi se tutu ni
1: e bi se tutu lodun awon babalawo
0: e ni odun ko de ki nwa ninu odun pe odun leya de kini kan wa sa so mi mo le ni
1: be don so yin mole lai se were
0: be ni ma ma share so won lo difa won ni ki ma so to ba da wa ma mu lo so are are ni ma ma sha ni ti ba le lo mo lo da won sha yin omo kan ti mi ajo lo lojo yen be ti mo se dori oke mo ni olorun to ipe ni oto ni asesin be ni ori oke yi ti won o de fi nkan mi itele re mi ori en to ni ori oke yi o ni yen Jesus city so olorun je ki ri iwoso ni kia kia ko to seju marun mo ri iwoso eni ta jo wa na lele eni ti won jo
1: Eje won ma bo awon exhibit ni evidence number 5 se eyin ati won lejo
0: be ni sir
1: ti won tele yin
0: aro ko mi ni oya no fi mu wa lo olorun pa gogo ogojo yen
1: lojo yen na
0: gangan la la ari alaafia gba emi na lojo yen gogo mo gbadu mo ti send fourth note e ti gbe
1: kan foke bayi ni igba mo jila 1 2 3 4 5 6 7 8 9 10 mi ni lo ki ri o mi ni lo ki gbo lo nkan kan ni pe o sa ni fagidi jeun mo opo yin ti e wo tele omo
0: o su yi lo pe odun kan ti mo baba mi olorun ojiji lati gba yen mo lo ra power bank tori baba mi mo ma follow won ko si bi ton ba lo mo ma follow won ti network ba ya daru lokun sugbon foya lenu mi laarin osu meje ile ti won ti tori re di ni mo le ki ma ba ri nko logo ti mo ko lodo ba mi tori aba mi so ra se lo je pe awon ko wa bi ba yi won ile yen ti duro won lo ko pari mo de gba na ti baba mi osu meje mo fi ko le ni mo fi pari e
1: osu meje
0: ti ku sugbon awon eleri po bi bayi
1: te fi ko ile tan
0: be ni mo de ti pari e mo de ti si sugbon iwo to wa du mo mi ju ni pe ni irogun are le mo lati gba yen
1: ra re mo
0: baba mi mo wa pe opolopo yan wa ba mi se aseje tori mo ti lo gbe jendogbo lo sugbon ba te ti ma so wi pe a lojo ayo gbogbo ona emi na lojo ayo won ba mi
1: esjeun edana
0: baba mi fo
1: bo edana pe something to fun mi lo do yi o baba mi mo something to fun mi lo su yi o alagbara ko fa mi ri mi bo la nu ha ko ma le fajuma ki gbagba ope o patanju asabojo
0: sugbon kini kan ni mo ma sakiyesi ti ma n ya mi lenu ti baba mi ba ni ore le ni eso re 400 eso tuto eso ta won mo yi o mo ma notice pe lojo ti mo ba se yen won sa ma fun mi lowo sa ni ma sa ma ta ni mi sa ni arin osu meji
1: ki ga le nta
0: ounje ni mo nta raisa
1: ounje
0: be ni sir mi mona bi olorun sa ti se laarin osu meje ti le yen ti pari
1: keni eyin to je ko se ti raka ka le mo bi wa Jesus mi o so moto ki mo pe
0: ka
1: moto yato si ka o e wa gbo ngba to lo won yin san elo won wa gba lo yin

0: ohun ẹ̀dáhùn màmá tó bímọ lẹ́yìn ọdún méje tẹ́yìn tẹ̀ tiẹ̀ wà ní láwùjọ sọ pé èlò wọn wá gbà.
1: wọn ò gbà nǹkan wọn ò gbà nǹkan kan. èmi ni mo mú wọn wá.
0: ẹ̀yin nìyà tó ìyá àbíyé rè ẹ̀yin ìyá gbogbo rè ìyá àjọ.
1: pẹ́ lọ́dọ̀ ọlọ́run ìpè yín pé mi ìpè yín ọ̀wá níbàjẹ́ gbogbo àwọn ọmọ yín ni wọ́n rà ń gbà. gbàrà tí akọ́kọ́ máa ń gbọ́ programu ṣùgbọ́n kò díjọ́ náà ni ó bá ní tá a bá sanyé báyìí bí ó ṣe rí bí ó ṣe rí àbáyà pa.
0: ẹnìkan ṣépè wòlíì ìranú wa ṣépè.
1: làbáyà pa làbá ń gbọ́ àyìnlá tílẹ̀ bá ti mọ́ tá a bá ti gbọ́ ròyìn tí a máa gbá àyìnlá la máa dunra wa nú àti bàbá bàbá ní.
0: ẹ gbọ́ rédíò mọ́.
1: gbọ́ rédíò mọ́. ṣùgbọ́n kò díjọ́ náà oúnjẹ dẹ̀ kí ojúmọ́ fún wa aago méjìlá lájẹ tààrọ̀ àti tọ̀sán papọ̀ á bá a sùn bẹ́ẹ̀ ni iṣu là ń ta gbogbo wọn kò sẹ́ni tí aṣa ni ọmọ wa níbi tá a wà yìí ẹlẹ́kọ̀ọ́ kan màyá àti igbó ọ̀rá ń bí a máa kó tó ṣu ọkọ̀ mẹ́jọ mẹ́wàá wọbẹ̀ ṣàdédé ni gbèsè dé bàbá mi kán wà ń bí wọ́n pè mí ṣàkíyèsí wípé ìyọmúyàdùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ayé ò gbà báyìí mo nígbà tí mo ṣe yàn ò lè ṣe mí ṣùgbọ́n njọ́ náà bí mo ṣe jáṣu sí bí ọ̀nà márùn-ún ọkọ̀ méjì méjì iṣu bá bẹ̀rẹ̀ sí í jẹrà láti ìsàlẹ̀ gbèsè bá ti dé láti ibẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lówó bá yọ tán ló ti ń pa àrí kẹ̀kẹ́ jẹ mọ́ ọjà là ń sùn yàrá kápálọ̀ kẹta ṣe sọ́jà ń sùn bẹ̀ ọmọ mi ọkùnrin wà ń bí òun lọ́dọ̀ rẹ yàrá méjì fún wa a wà ṣa òkò tó bẹ̀ láàṣẹ lẹ́gùsí ọmọ mi kan náà wà ń bí ijọ́ tó ti sáfíìsì dé tọ́kan ọbẹ̀ tá à ń jẹ báyìí ó bú sẹ́kùn ni bá ṣe wá ṣí rédíò tá a gbọ́ òun yín nǹkan kan jáde lára wa ara wa wá rìrì àti bàbá ijọ́ náà lọmọ òní dé tó ṣí ọbẹ̀ báyìí ó se oúnjẹ fún wa a jẹun ẹ̀mẹta ọpẹ láti ijọ́ náà dòní ebi ọ̀pá wa mọ́.
0: ná owó ẹ báyìí tó ọba ti délé látòní lọ kìí sórí rédíò mọ wàá jọ wà face to face kàn fi agbára ṣe àmì bó sì sórí rédíò náà yìí tẹ wú mi mọ pa láṣẹ ebi òní pa ọ mọ. wàá jẹsẹ̀ mọ́lẹ̀ ebi ogun ebi tó pè lórúkọ jésù. wọn ti ṣẹ́jú sí mi àti ìgbọ́n kankan báyìí àìgbọ́n kẹ̀kẹ́ even láti ìlú ìgbó ọ̀rà wa gbogbo lé bó bá ti di 6:30 báyìí ẹ pàdé mi lórí facebook tiktok àti youtube ọ̀dẹ́kúnlé epaphras oni ọwa mọ́ bẹ́ẹ̀ ni kankan chaati ni ìbáyàn chaati o tó bá tún di 7 lálẹ́ aago méje òní suya night passover abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun tó bá wá di ọjọ́ sunday anointing service tí màá anoint in tí mo sì mú bọ̀ nílùú canada màá fi lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun ọlọ́run ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ ní oṣù kẹjọ ẹ̀yin ọmọ ọlọ́run mo bọ̀ ọ̀yọ́ ẹ bá mi pe gbogbo family is a night of no sleep passover night abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun àwọn nǹkan kan lọ́ọ́ gbàdúrà alẹ́ ètò wá dáa jù sá o ni pe ẹra suya alẹ is going to be suya night as well. ẹ jẹ́ n ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ò ṣe tẹ́wọ́ bàbá mo dúpẹ́ pé o jẹ́ ń parí oṣù ṣe weekend fẹ́mi náà mo dúpẹ́ pé o jẹ́ ń la oṣù ìjà ṣe weekend fẹ́mi náà gbogbo èèyàn wà mú ọ̀rẹ́ ọpẹ bọ́lọ̀ ń bá ṣe tóbi tó lọ́jọ́ ọ̀rẹ́ bọ́ ọ bá ṣe fẹ́ràn àtọmọdé àtàgbà owó ọpẹ mo ní ọdá ìyìn ni owó ẹ̀jẹ̀ wa owó ọpẹ ọlọ́run kà fún ọ̀yìn ń sọ wọn gbọ́ràn àkáǹtì nọmba chọ́ọ̀tì náà ni 2017-4290-47 nípa fi ṣe tọ́lá nìyẹn àní fún àní ìgbà pé ẹ bá ṣe dàlẹ́ ni ó sì kó wá rédíò station 2017-4290-47 comfort life mission international first bank ẹlẹ́ẹ̀kejì ní 1966-36-38-73 ẹ jẹ́ n tó pè 1966-36-38-73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹ jẹ́ inú yóò dùn ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ń gbọ́ kúṣù parí lónìí ẹsẹ̀ bíbélì tá a kà lónìí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ìwé nahumu chapter 1 títí wọ chapter 3 àti ìwé abakuk chapter 1 títí wọ chapter 3 abakuk níjẹ́bẹ̀ ẹ̀yin ọmọ abakuk ọ̀yà mẹ́fà nìyẹn ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó jáde nù bí kí n tó gbàdúrà finally ẹ gbọ́ ìfilọ̀ yìí àti ìkéde yìí tó ṣe pàtàkì tó ṣe pàtàkì.
2: hello pastor joba ẹ kúrò lẹ́yìn. kan yemi kan sele leni o awon kan wa report fun mi won ninu oja oja kan wa tan ma na ni Wednesday Wednesday ni mara ike o ma ko ja yen ni oja didun yin won eyan kan wa won lo nta ororo won lo ororo 77 1500 ororo 77 so baya inu message ti baba ba ma se kan so fun pe won ni ke ni kan kan ma ta ororo kakakiri o no ja won ike oja didun yin won eniyan nta ororo 77 ororo 77 1500
0: nice gbogbo eyan omo Olorun ofe ni anointing oil ai ta o o ba re nikan tin ta emu dada ai ta anointing oil eyan omo Olorun ti won bi loni de ye wa kunle oni won bi o oni to je ojo to last eyin te mark wedding anniversary yin na o ye ma bo asotele to wonu aye won ni pe je won le so eri nipa aye won. Let something begin to move in a positive direction for you and for your family in the name of Jesus. And your birthday, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. And Jim Badu have a president at the governor. By you know, you are we, Kyo Long, come on, man, Lona Yan, Otto Nigeria, Shani Bati, in the name of Jesus, your excellency, sir. And you can't even share your testimony. A one number, a John Loud, who need to see clear 08 88 71 65 66 08 88 71 65 66
3: Send the message here at Anuko Bang.
4: Oh,
3: Olufe,
4: Ejimon Lori YouTube.
3: From Lagos, this is
4: your Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757685, 0802-684-4760, or send us an email, info@jordan105fm.com. For satisfaction beyond wow.
5: Satisfaction beyond wow.
4: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
6: Get on the train. Follow us on social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
7: This is Jordan 105.5.
8: Station with a voice for entrepreneurs.

nítorí ẹ̀. Wákì ìrì mẹ́sàn-án sẹ̀lé orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì fisàwọ̀ lóyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdí nílá, ìrì ìgbéga, ìrì láti gbàwé ìgbélú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní testimony tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì òróró yàn tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbáyé. Ìsẹ́mínẹ́sà pọ̀sù Dr. SMO Mustapha JB àti Màmá Prophetess Eunice Mustapha, bàbá àti màmá Ṣebí Ọba.

0: ti wọ́nà lórúkọ Jésù àmì.
1: Lónìí tí ó sún parí, àṣà ni mo fi sọ̀rọ̀. Gbogbo agbára tí mo ń dẹ́rì èèyàn dúró di oṣù míì, mo bawí lórúkọ Jésù kọ́rùn ó tó wọ̀ wà lẹ́yìn.
2: Amen.
1: Ẹ̀rí tán lónìí níyẹn, o máa ní ẹ̀rí náà.
2: Amen.
1: Wà ní ẹ̀rí náà.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Sọ pé mi lẹ̀rí kan.
2: Èmi lẹ̀rí kan.
1: Gbọ́ mi sà, láti ẹnu mi ni ọ̀rọ̀ ti jáde, kọ́rùn ó tó wọ̀ lórúkọ Jésù. Olúwa pa ọ̀rẹ́ rẹ̀ ayọ̀.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Wà dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì SMO Mustapha JP Bàbá ṣe bí ọba. Láti jọ Sin of Calvary Church, Land of Reality, tolujo a wà ní Baremo Ijebu Airport area ní ìlú Ìbàdàn. Mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù, ayé rẹ dìde.
2: Amen.
1: Mo ti sọ fún wa tẹ́lẹ̀ pé tó o bá ti wà sínú fún àpẹrí, má mísoṣù yìí, eléyìí máa ní agbára sà, ẹgbọ́n eléyìí sà, ṣé ẹ mọ̀ pé òní ni oṣù parí, ó dàbí cross over. Mi mọ tí ele ma ṣe nlé. Bíbélì wípé òun fẹ́ ṣe ohun tuntun kan nínú ayé rẹ. Ìwọ pàápàá fún láàyè jẹ́ ó ṣe ohun tuntun kan. Psalm 91 ní verse 1 àti verse 2. Psalm 91 verse 1 and 2. Kí ló wí?
3: Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ga ògo.
1: Ẹni tí ó bá jókòó ní ibi ìkọ̀kọ̀ ga ògo.
3: Ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè.
1: Mo ló wà lábẹ́ abo. Gbọ́ mi, jẹ́ ká jọ ṣe cross over yẹn. Má mísì ẹ̀ tó bá mísì ẹ̀ tẹ́lẹ̀. N tó bá nínú ọjọ́ náà, ìṣọ́rù òní bí òru abàmì ni. Mo gbàdúrà gbogbo agbára tí máa ń gba ẹ̀tọ́ rẹ lóṣooṣù lórúkọ Jésù Olúwa báwí.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Lẹ́yìn ìṣẹ́gun ìbùkún ni àwọn tí ayé bá gbé ṣubú nígbà tí wọ́n bá gbàdúrà. Tí wọ́n bá dìde ẹ̀rù mọ́ ń bà wọ́n ni. Pétérù ò jẹ́ kankan tẹ́lẹ̀ àpẹja ni. Ṣùgbọ́n pàdé Jésù ìtàn yí padà. Àṣẹ ẹ̀ yóò padà máa kọ̀mádìí àwọn orílẹ̀-èdè tó bá wo story yẹn ní Acts of Apostles chapter 2 verse 40-41. Wà á gbọ́ ohun Pétérù. Òun náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lókè. Ayé ń gbọ́ ohun rẹ̀. Ẹ ń náwó síbi sà. Ayé máa gbọ́ ohun rẹ̀ lókè. In the name of Jesus.
2: Amen.
1: Nehemiah ò jẹ́ nǹkan kan àmọ́ ó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó bá Ọlọ́run sọ̀rọ̀ àṣẹ ó máa padà rí ojú rere ọba. Òun náà di apàṣẹ. Òun náà di ẹni tó ń kọ́ òdìdí orílẹ̀-èdè. Mo gbàdúrà wọ́n lè má tí ì jẹ́ nǹkan kan báyìí àmọ́ tó o bá gbàgbọ́ Ọlọ́run á gbé òdìdí. Ọlọ́run á gbé òdìdí. Ọlọ́run á gbé òdìdí. Ọlọ́run á gbé òdìdí. In the name of Jesus. Gbọ́ mi sà, sórí wàásù tèmi ó mọ níwọ̀n. Mo fẹ́ kó gbọ́ àwọn testimony kan, ó máa take time kó farabalẹ̀ kó gbọ́. Ẹni tí ayé bì ṣubú 5 years tí wọ́n gbọ́ mọ́. Wọ́n sọ́dẹ̀rọ lé ni àmọ́yé àwọn tó ní shop tán ti sọ́dẹ̀rọ lé. Kò lè jáde mọ́ bẹ́ẹ̀ sì ni kò kú kó dẹ́ sàìsàn. But wọ́n rí gbangba mọ́. Wọ́n ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ ẹlòmíràn. Ẹlòmíràn ti ń gòkè wọ́n ti jábọ́. Gbọ́ mi sà, we are serving the God of second chance. Orí ọ̀fẹ́ wà fún ọ láti dìde. Mo ti sa ipá mi. Ọkọ̀ máa gbé ọlọ́fẹ́ láti mọ̀wé wá sí camp sà. Mo wí lórúkọ Jésù. Bí wọ́n bá gbàgbọ́ ayé rẹ̀ máa dìde. Ó padà jẹ́ èèyàn. Àwọn kan sọ fún mẹ́sẹ̀jì mi pé dádì àwọn ọmọ camp. Mo sọ fún ẹ pé tó bá ti kú ò lẹ́kọ̀ọ́ tó kọjá rìdíìmù wàá kàn dúrà bíi 5 minutes ò ti máa rí sábọ̀n lọ́wọ́ left ẹ tọ́ọ̀nù sálẹ̀ kò jọ ìwà tó bá ń bọ̀ láti north láti east láti ìbàdàn láti abẹ́kúta láti sàgámù junction sàgámù yẹn interchange tó bá ti débẹ̀ wàá dúrà bíi 4 minutes máa wọ ọwọ́ ọ̀tún ẹ ò máa rí sábọ̀n yẹn tó bá ti débẹ̀ ò ti dé camp nìyẹn. In fact tó bá ti rí pé ó ku 30 kilometers tó máa ń gbé sí ọwọ́ ọ̀tún ní express yẹn tó bá ti ń bọ̀ láti area ìbàdàn tó bá ti rí pé ó ku 30 kilometers kó débẹ̀ máa match break yẹn kó dẹ̀ máa keep right yẹn ó ti dé camp tán. Mo gbàdúrà lórúkọ Jésù ayé rẹ̀ máa dìde.
2: Amen.
1: Ayé á dìde.
2: Amen.
1: Olúwa rán mi ní iṣẹ́ ńlá. mo de ti pese sile bi oluwa ti ran mi ti won ba ti de ororo eni ko bere fun ororo yen iwo lo geti o mera pada mo ti tanu fo geti o mera pada gbele du mi o so pe ori o mi kan o ti ra lona o na lo fe lo igbara se je baruru samu tu wa ri kaka ati ka o ti wa no mera pada yen debe geti o mera pada ko de gba ororo eni kan o ni gbo won lowo e lati gba ororo mo ade fun eni ororo yi budie sinu e toju etoku emi ni ma so fun e ohun to ma fi se mo gbadua aye ra dide
2: amen
1: mama yi o gbagbo gan o ninu igbagbo re mo ri awon kankan mu o take time but a fulaye mo so testimony e ta ba ti pare a gbadua kan susu
4: emi lo sile yi o daddy ika osan oruko mi ni ajumara ti mi to pe musulumi ni mi kódà àfa lọkọ mi ṣùgbọ́n ó ṣẹlẹ̀ báyìí wípé bíṣọ́ọ̀bù sí mo ti ń tajà àwọn tí mo ní ṣọ́ọ̀bù mo ń mú báàgì ọjà yẹn dẹ̀ lọ déédéé ó lọ ó kàn darí kan ọjà yẹn bá stọ débi pé kò fẹ́ ìsẹ́ni tó ya wájú mi gbèsè kó rí gbèsè kò sí nǹkan kan gbogbo ẹ̀ṣà kódà.

yin bubu kwai mo ma gba dura ma sha dura o ko ti ojo yin ni mo wa shop awon bishop ke ta si mi na wa so program yi kuda mo ko so ti won ni pe program ko ni agoma 5:30 in kokon bi mi lo se ni ma try mo kuku ni phone lo bo ti je phone owo mi mi si phone nla mo sha lo try la rojo keji mo sha ma se bi mo sha ri to so apere gbagbo mo ro pe te ki mi lo fi gba lo gbe emi ara na gbo mi si bi ma mo ma lo fun mi yi to ku re ma se mi mo ba di bi ose keji si gba yen sha ti ore ma je mu yen na pelu bi owo se po lowo mi mo sha ti ra ka gba ni o le ma ju bi 1000 lo kuda o le gba mi o le je bi 500 ti ma lo se ni pos to jo mo o po lowo mi gbogbo time gba yen to sha se bi mo se dijo ko ni eko na awon customer mi to ti pe mo ba so fun mi pe ah iya bagi se bi pe se wa bi owo ma mo pe e wa bi kuda lenu jo meta yi awon se yawo fun mo awon customer to je bi customer mi gidi ni o to se bi se won ba se tọgbọn ma so ko iṣẹ yẹn lọ fún wọn lé wọn láwọn máa ń kọjá ṣọọbù mi àwọn ò sí ẹkẹ rí mi àwọn ò sí ẹkẹ rí pé mo pàtẹ àwọn ò sí ẹkẹ rí pé èèyàn wà bí ibi mo sì wà wọ pé a nǹkan ṣẹlẹ kò ń ṣe eléyìí ò ṣe kékeré so omi sí wọn wá fi ṣe àpẹẹrẹ gbàgbọ yẹn mo ṣáà máa mú omi yẹn màá bá fi fọ gbogbo ṣọọbù mi láti inú déta mo wá ṣe bẹẹ lójoojúmọ lójoojúmọ lójoojúmọ màá buyọ sínú omi yẹn ìgbà míì tí bá ní ká gbòòrò olójúròrò tá a fi ń dáná lé ni màá ta sínú omi yẹn màá ṣàfi gbàgbọ gbé màá fọ gbogbo ní ṣọọbù mi déta mo wá sọ fún ọlọrun pé ọlọrun ètò bàbá ṣe bí ọba ọjọ méje ni màá fi ṣe kíni kó tó di kí ọjọ méje náà tó pé olùwẹ̀ tiẹ̀ rí ara yín olùwẹ̀ tiẹ̀ rí ara yín mo ṣáà ṣe bẹ́ẹ̀ nínú iwájú ọlọ́run àtẹnìyàn kí ọjọ́ méje náà tó pé ọlọ́run tiẹ̀ rí ara yín mo ṣáà sọ rí ọjà ta padà mo ṣáà fi ṣe yẹn sùn sínú ṣe yẹn mo fi sílẹ̀ tẹ́lẹ̀ bá máa dé ìyá bá gbèsè bí pẹ́ ṣe wà ń bí àwọn ọmọ pẹ́ wà ń bí ọlọ́run kúkú ni ọlọ́run kúkú ni fi wá pamọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀nà mi ṣe ṣe padà nìyẹn bí yẹ kí n ti mú ẹ̀rí ìwà kò sí fóònù gidi kan lọ́wọ́ mi nígbà yẹn mi ò jẹ́ kí n ti mú ẹ̀rí náà wá bẹ́ẹ̀ náà lọ́kọ̀ mi ń dé ìsọ́ọ̀bù mi o pé òun tó ń jẹ́ àfàtúrò àǹfààní èmi máa wá gbọ́rọ̀ lórúkọ jésù èmi máa gbọ́rọ̀ kí ni kò máa ṣàsọ fún màá ní ibi tí kò sí ọlọ́run kò síbi tí kò sí ọlọ́run bọ́lá ò ṣe pamọ́ sára islam ló pamọ́ sára kristẹni ló pamọ́ sí ibi gbogbo ohun tí mo ṣàfihàn máa ń kí ẹ ní ìgbà yẹn ni màá ní ọjà kó má wọlé màá lọ wáyé pèsè màá ṣàwáyé pèsè màá kì í sétí màá máa gbọ́ màá máa ṣàmì màá máa ṣe gbogbo ẹ̀ ó tún ṣẹlẹ̀ náà lọ pé lórí àbúrò mi náà ń ṣiṣẹ́ pos ó dẹ̀ tún ṣe ti charging nǹkan ọ̀lọ́ déédé fóun náà débi pé ọmọ tó sin ń ríṣe tẹ́gbẹ́ tèmi gbọ́ngbà tí ó sì ń kọlọ́ mi tí mo bá pè mo ló máa ṣe àǹtí mi ìṣẹ́ márùn-ún ní ìjọ 5000 ìjọ pé kò sọ pé gbogbo ẹ̀kọ́ déédé dáná ni wọ́n ní wọ́n ná àgbà náà fòkùn mọ́ bó ṣe lọ gbèsè súgbòrí gbèsè òun náà tún kúrò níbi tí ó wà yẹn débi kó wá ń sá kiri wá ní òun nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ wáṣẹ́ ìṣàsọ fún èèyàn kan ní ọ̀dọ̀ wa ń bi ìbẹ̀yẹn ló bá láwọn ọba ríṣẹ́ sí island bí bọ̀ wọ́n kọ́ òtẹ́ yẹn lọ́wọ́ tó bá sì kọ́ tán àmọ́ ajẹ́ kí n mọ̀ mo ṣàbọ̀ máa fi sínú àdúrà ọlọ́run ṣàánú fún mi jẹ́ kí mo ṣàbọ̀ máa fi sínú àdúrà ó ṣàwọn apò kí wọ́n ṣàpè mi ṣá mo ṣàpè ọmọ yẹn kódà agádà àwọn mọ́tò jọ fún ni èmi àṣẹ lásìbọn wa torí ọmọ yẹn ni ó tẹ̀lé mi second to the last month ọ̀hún jẹ́ ìmọ̀sí last month aláṣẹ àgádà owó mọ́tò ló fi lọ nígbà tó sún máa lọ ó kì í fóònù ẹ̀bọ́ náà ní torí gbà tó máa débi tó máa ṣe tàbí ìfúnilẹ̀ ti ṣú wọn ni kó sùn mọ́jú láti island ṣe fọ̀ nílẹ̀ ti ṣú kó sùn ibẹ̀ mọ́jú ó ṣàṣù mọ́jú nígbà tí ilẹ̀ máa mọ́ fóònù ọ̀gá tọ̀nà fóònù ṣe mọ́ pèlú ìpèpè mú ṣàpè ẹni tí ọmọdé bó yà pé wọn ò mú pé wọn ò mú ìbò sí kúrò ní ibi ìbàyẹn láàárọ̀ yìí o nǹkan kan bí ìṣẹ́ àwọn ẹ̀yẹ́ sì wá lọ bí ọ̀sán mo ṣáà wà wọ́rìdì pé mi ẹ̀rí ọmọ yìí pé nígbà tó ṣáà máa dé ilé kò ìdílé gan nínú mọ́tò ó sì wá fi nọ́ḿbà èèyàn kan pè mí ó ṣáà bẹ ni ó lóun bẹ ẹni yẹn gan ni pé torí òun mọ̀ pé mo sì máa wà wọ́rìdì láti àná tí mi gbọ́ kọ́kọ́ wá níwọ̀n mọ́rùn-ún wọ́n ní pé síngùsì ni òun bí òun dé kéré wọ́n ní ọmọ

0: 25 years wọ́n ní mo ní bàbá yìí wọ́n ní mo wà nínú mọ́tò ó wà lọ sódì ohun tí wọ́n mọ́tò fọ̀ láti wọ́n sódì èmi náà dé jẹ́ lọ́jọ́ yẹn mo wà nínú mọ́tò mo wà ní ọlọ́run ẹ̀pọ̀ bàbá ṣe bí ọba bá mi ṣàánú bá mi lọ fọwọ́ tọ́ àwọn tó ń ẹni tó ní òtẹ́ yìí lọ́kàn ẹ jẹ́ kí wọ́n mọ̀mọ́ yìí ẹ jẹ́ kí bẹ́ẹ̀ gbélé mo ṣàṣàdúrà ọlọ́run ẹ̀pọ̀ bàbá ṣe bí ọba bá mi fọwọ́ tọ́ tí mo bá sọ fún yín wípé mo wà nínú mọ́tò mo ń lọ sí ànàpájà mo wà ní bàrúwá ẹni tó bá mọ àwọn ọ̀nà yẹn dáadáa mo wà ní bàrúwá inside ni mo ń gbàdúrà yìí kí ó tó di wípé mo dé mọ́ṣáláṣí ẹni tí ó mú dé ibi iṣẹ́ yẹn ẹni tó mú débẹ̀ bá pè mí gbà ẹ ló mo ń tẹ́lẹ̀ nọ́mbà gbúrò yìí kò lọ ọ̀gá sí ní kó máa padà bọ̀ mo ní ẹ́ ṣé bọ́ náà ṣe ń ṣiṣẹ́ ìyanu láti bàrúwá inside sí mọ́ṣáláṣí tí mo ti ń gbàdúrà mi sí ìdíyàna pàjá wọ́n ṣàpè ọmọ ní àkíní mo fẹ́ ṣe mo sáré pe nọ́mbà tí ó fi pè mí yẹn wípé ẹ̀rọ àbúrò wọ́n máa ti pè mí sí wọ́n ní kó máa padà bọ̀ wọ́n yà àti ìmẹ̀kẹ́lẹ́ ṣe kí n máa padà bọ̀ kí wọ́n ní àwọn náà ló ń ṣiṣẹ́ ara ṣiṣẹ́ ìyanu wọ́n ní o máa padà bọ̀ bọ́mọ yẹn ṣàṣe bọ́lẹ̀ nìyẹn tí ó padà lọ wọ́n máa mọ ọmọ náà láti gbà yẹn láti gbà yẹn mo sì máa fi ọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà ọlọ́run tí kò mọ̀ lọ ṣe bí ẹ̀bá tí kò ṣe gbá tí mo bá sọ fún yín wípé láàrin gbogbo àwọn tí wọ́n dá dúró nígbà yẹn pé lẹ́yìn gbogbo àwọn tí wọ́n fún níṣẹ́ nígbà náà ọmọ yẹn ṣe bí ọba láàrin wọn ni ọmọ kódà ẹni tó gbà síbẹ̀ ó tún máa ń dìde pè mí pé kí ìyá báàgì àkókò mọ̀ pé ìyàwó àǹfààní kí ni nǹkan tẹ́ ẹ ṣe kí làṣírí ẹ̀ báyìí tó ń bá sọ fún yín wípé àbúrò yín bí wọ́n ṣe mú wọn ó lóun kàn lè kó máa bọ̀ ní pé tí wọ́n mọ̀ pé wọn ò lè gba ẹni tí èyí tí màá rí yàtọ̀ sí yẹn gan nísìnyí wọ́n tún ti gbé ọmọ yẹn kúrò níbi tó wà wọ́n tún ti gbé e sí epo productive manager owó gidi ni ọmọ yẹn rí ń bẹ̀ olùrẹ́ṣẹ́ olùwàmúdúpẹ́ ọmọ ìjọ ní orí afẹ́fẹ́ ni mí kódà bí bá ti sọ wípé mo fẹ́ wá sí lúfàpẹ́ àfi kí n parọ́ pé mo lọ síbi kan tó àfa ọlọkọ mi mo ṣáà ń gba àdúrà ìpínyẹ pé mi ò ìpínyẹ pé mi ìpínyẹ pé mi ẹni fọmọ ṣiṣẹ ìránṣẹ ẹni fi ra ẹni ṣiṣẹ ìránṣẹ o ilé olóògbé tó ń kó gbogbo wa lọ ìwé ọlọrun ní filé olóògbé náà dùn ún ẹ ohun mi ò ṣe mọ ọlọrun ní jẹ kó fọ sí mi ẹṣẹ o ẹṣẹ o sì.
1: Ìwọ náà gbé ọwọ́ sókè sọ́pọ̀ olúwa
2: olúwa
1: agbára tó dí ẹ̀rí mi lọ́wọ́
2: Olúwa Jésù,
1: Oya Adua,
2: Yes,
1: my God, my father, my God, the cause of my death, the one that caused it. Yes, Oluwa, awon Adua won lagbara tin ba di kuro ni camp laaro la mo nbo ni badan ipade 123 Bethsaida o ma ni agbara sa. Ẹ gbọ́ mi sà ìyanu tó ti kàn rí láyé àkókò tiẹ̀ lélẹ́yìn lórúkọ Jésù ó yá gba ìyanu rẹ̀ àkókò tiẹ̀ lélẹ́yìn ó yá gba ìyanu rẹ̀ ó yá gba ìyanu rẹ̀ in the name of Jesus. Sọ̀tà àwọn kan bẹ̀ tó yẹ pẹ́tẹ́ bá ti gba ọ̀rọ̀ yẹn ó máa ń pa wọ́n bí ọtí ni wọ́n á fi ṣe wọ́ndà ìwọ gan ó wà fọwọ́ lẹ́ran pé ọlọ́run mi ń jẹ́ ọlọ́run ẹ gbọ́ ìránṣẹ́ yìí wọ́n ní ẹnìkan kú ó ní kò kú sóòótọ́ ni.
3: Èmi Esther láti ìlú Lókojá mo fẹ́ sọ yìí láàárọ̀ èmi mo wá ń lọ chọ́ọ̀chì bàbá ṣe bí ọba ó ní nǹkan tí ọlọ́run ṣe fún mi tí mo fẹ́ sọ ní àárọ̀ mo dúpẹ́ fọlọ́run látìgbà tí mo ti ń wá chọ́ọ̀chì bàbá ṣe bí ọba mi rí ojútì kankan rí ó wá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyá tó bí mi ní ọmọ nígbà tó di ijọ́ Thursday wọ́n pè mí pé ní aramọ́ mi ò ṣe nígbà tí wọ́n wá wí fún mi tán mo ní ẹ mọ bá mi ṣàdúrà fún kan kò ní sẹ bá ń gbé lọ sí hospital tó ngbà wọn sì gbé lọ kò pẹ mo bá tún pè wọn wọn ní ara rẹ balẹ ngbà tó wáyà tó rí ijọ sátọdẹ yẹn ní dédé aago kan òru fóònù mi bá bẹrẹ sí ríngì mo ní kí ló tún ṣẹlẹ ngbà tí wọn wá pè mí wọn ní àmọ èmi ti kú mo ní ìwọ ọlẹ bó mo ti fẹ rí ewúrẹ mẹsànán èmi ọmọ ghana from ogugu níbo mo ti fẹ rí ọlọrun bàbá ṣe bẹ mọjọ kí ojú tì mí ngbà tó wá di dédé aago àwọn mo sá nígbà tílẹ̀ iṣu mo bẹ̀rẹ̀ sí wọn agbo kílẹ̀ tètè mọ kí n tètè lọ sí ìlú wa mo sáà sọ fún wọn pé wọn gbọ́dọ̀ sí o pé mo fẹ́ dé dídé tí mo sì dé mo sì dúpẹ́ fún ọlọ́run dídé tí mo débi bẹ̀ wọn ò sí mo bá mọ ìmí ni wọ́n tiẹ̀ ti tilẹ̀kùn mọ́ nígbà wọn tilẹ̀kùn mọ́ àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí fẹ́ sunkún pàdé mi pé ní àyà rẹ ti kú ọ má sọ pé ní ẹ̀dá kọ ẹgbẹ́ inú sí ìyá tòun ò kú o ọlọ́run bàbá ṣe bí ọba kò ní jẹ́ kí ìyá òun fún wọn mọ pé ní ọ̀rọ̀ àṣewò lọ tiẹ̀ wá ń sọ lẹ́nu ìyá tó ti kú látago kan òru ẹ wọ́n sọ pé ní ìyá rẹ̀ òkú òun bá mo bá sọ fún ọ pé ní ẹ bá ń sílẹ̀kùn ibi tí ìyá mi wà nígbà tí wọ́n bá sì sílẹ̀kùn mo sì mú òróró àtọ mi mo bẹ̀rẹ̀ sí gbàdúrà wọ́n bẹ̀rẹ̀ sí ọlọ́run bàbá ṣe bí ọ mọ́jọ kó tí ojú ó tì mí gbogbo ayé ti ń sọ ẹ̀rí mi tí ì sọ ẹ̀rí rí ẹ̀rí àkọ́kọ́ mi ni tí mo kọ́kọ́ fẹ́ sí olúwa mọ́jọ kí ojú ó tì mí bí mo sábà mú òróró àtọ mi yẹn mo fi pa ìyá mi la ìyá mi bá bẹ̀rẹ̀ sí ń ṣéèkì inú aṣọ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí nọrùn oníkálukú bá fò wọ́n bá sọnù wọ́n mọ̀ fún síkìlì ésta ìṣe kí ló ṣe ná ṣé tòótọ́ ni àbí irọ́ tó mo sì dúpẹ́ fún ọlọ́run bàbá ṣe bí ọba o kò ju ojú ó tì mí ohun nǹkan táyé béèrè lọ́wọ́ mi wọn ò jẹ́ kí wọ́n rí ìgbà olúwo ṣe o.
1: sọ fún ẹ tó wà lẹgbẹ ní mọ mi sòrò yẹn
2: mọ mi sòrò yẹn
1: kò sẹ mi ní arábíkà wà ló mọ de him mọ pálásà ayé rẹ dìde
2: amen
1: in the name of jesus
2: amen
1: sọrí a máa gbàdúrà kan ní nǹkan bí aago kan sí aago mẹta káì ilẹ̀ amètìtì tábà dè ọ́ wà tú tábà náà ní lọ ọkọ̀ ajá tábà ní kò sọ́nà iná ṣẹyọ bẹ́ẹ̀ ni ìgbàlà yóò ti ọ̀run wá ọwọ́ náà yóò sọ̀kalẹ̀ bó sọ fún ọ pé àwọn angẹ́lì ńlá ilẹ̀ yẹn kọjá láti pè ń páwá la ẹ̀ kì í ṣe rẹ̀ lásán mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ dìde sọ pé ayé mi máa dìde sọ pé ayé mi máa dìde màmá yẹn ní kò sọwọ́ ó ní òun wá lúfẹ́ àpẹ kan nígbà òde bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà bí òun wò.
4: láti ẹ̀ka ẹ̀rọ sá ẹ̀mí fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ọ ọ̀n ní fẹ́ ìyàwó ṣiṣẹ́ ìrànṣẹ́ lágbàdo náà ìṣòro kò tẹ́ ń kó wa lọ a ní jábọ́ lẹ́yìn inú èmi náà ti lẹ́ẹ̀rì sá ní fún àpẹta wa ní oṣù tó kọjá ní màtínẹ́ẹ̀rì ní ilé àtàṣe lọ láti ń dúpọ́ lọ́wọ́ ọlọ́run tó fẹ́ pọ́ ọlọ́run tó wà nígbà rẹ̀ mo máa ń pe ọlọ́run dẹ̀ ń dà mí lọ ṣùgbọ́n kò sí agbára púpọ̀ láti ṣe bí o ṣe wù mí ọmọbìnrin kan náà wá tó ní ọlọ́run náà ni mo bá sọ̀rọ̀ nínú ọmọ ọkọ mi kò ṣètò wọ skul bẹ́ẹ̀ ṣùgbọ́n mo tèmi ò wọ skul mo rí ìyàlẹ́nu ọlọ́run mo fẹ́ àkọta wá wá láti yìí kò sí nǹkan kan mo ti àfi agbára káká mo fi wá pé máa dé lúfọ̀ àpò tí máa dé lúfọ̀ àpò ọ̀rọ̀ mi máa dayọ̀ àti mo débẹ̀ mo fẹ́ gba mítìnì náà torí ní gbogbo àwọn atajọ́ ń ṣẹgbẹ́ èmi ní mi ìnágbára èmi ní kò sówó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n mo wá ní máa nǹkan mọ́ sọ́npà mo dẹ̀ fẹ́ gba mítìnì lónìí o ọ̀tọ́ máa di 12 ẹ ti ń ṣe péyà lọ sí mo rá láti 20,000 mo sẹ́ wá sanwó ojú ẹ̀ gbogbo ní kábọ́ta mo sẹ́ san 2,000 níbẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ gbàtí a máa ṣe péyà tán tí mo rọ mi gbàrà mi fún mi tẹfọn àlówóró funfun tẹfọn àlówóró owó tàgbà owó mi oríṣi méjì mo ṣe àfọkàn sọdọ ọlọrun pé ọdún máa ṣí fọmọ mi bó ṣe rò bẹ tó ń béèrè owó lọwọ ó máa dà lóhùn tí máa fi di nǹkan bíi 9 láàárọ mo kọ ní mẹsẹgì alert nínú ìwé ọmọ mi 200,000 mo dúpọ lọwọ ọlọrun mo dúpọ lọwọ ọlọrun má jẹun ọlọrun tí mò ń pè ọlọrun fún àpẹ tí mò ń pè tó ń dá mi lóhùn mo máa sọ wọn má jẹun mi mo tún máa ń sọ nǹkan tó máa ní ká ṣe ní olúwa mo máa ń ṣe ẹrí mi kò jù báyìí lọ kọlọrun kó tún sílẹkùn àánú mi tó yẹ pé láàrin ẹgbẹ láàrin àdúgbò tí mo wà jẹ kémi náà kò gòkè kẹni tèmi náà kò tọrọ iṣẹ ò bàbà.
1: a ṣe ẹ̀ tí ẹ dànù síwájú báyìí miracle alert tó ti gbà rí ó yá gbà tiẹ̀ o sì ń dá òtún ẹ̀ ó yá gbà tiẹ̀ in the name of jesus jẹ́ ìṣàfù ara mi òru ò ní máa ń lè sá láti aago mẹ́fà ní ìpàdé ti bẹ̀rẹ̀ tí àwọn ìránṣẹ́ ọlọ́run tí iná ń jò ní ẹ̀mí wọn àti ní ara wọn tí iná ẹ̀mí ń jò ní ahọ́n wọn a ti wà bẹ́ẹ̀ mò ń wọ ogun ayé rẹ tó máa sọ pé ó fẹ́ tẹ̀lé ẹdẹ ilẹ̀ agbára power line mò ń wọ ẹni náà tó lóun ní padà lẹ́yìn àtogun aláyànlé tí ò jẹ́ gbádùn ogun tó west àkókò ẹ̀ tí ò jẹ́ ṣe wedding ogun tó lóun ní bímọ agbára tó ṣe iṣẹ́ rẹ kọ́ afẹ́jọ wo ìwà ìyá ìjà mi àìlẹ́jà ni mo ń pè ní ọ̀lẹ́ nínú ẹ̀mí o gbọ́dọ̀ jẹ́ alágbára èèyàn o gbọ́dọ̀ sọlẹ̀ nínú àdúrà mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ dìde gbogbo ẹ̀yàn ọmọ aláwọ̀ tẹ wà nínú ìbàdàn wọ́n gbàgbé pé bethsaida ó wà ní ọ̀la ó máa ní agbára sá àpẹẹrẹ ìgbàgbọ́ yẹn dájú mo gbadura loruko Jesus o ma ri anuba
2: amen
1: aye e ma dide
2: amen
1: wa se bi oba
2: amen
1: lola mo gbagbe pe onla ni one mo so fa pe 6000 la ma afa fi gbadura fun ifa ifa la pe fi bere lola a koko gbadura yen ni iluwuro awon eniyan mo pe olorun be ni sione when I'm going one year, no recordings or go that daddy.
2: Amen.
1: What does it be
2: about?
1: But you find your job, you only on your wedding anniversary. I know alone. I told you, if you call it okay, what? Go one year.
2: Amen.
1: Go see the choir.
2: Amen.
1: Go see your bar.
2: Amen.
1: Go that
2: daddy. Amen.
1: In there on the devil.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: I celebrate Kalu and Bilone. Michael Aketunde, happy birthday to you. Mo gbadura loruko Jesus ogo ra jade.
2: Amen.
1: Wa de se bi oba.
2: Amen.
1: Mo bless akore bagbo e. Mo ri bonu bu eje Jesus. O ya gbagbara.
2: Amen.
1: Kaye ko dide.
2: Amen.
1: Ko mu eriwa.
2: Amen.
1: Jesus Oluwa wa.
2: Amen.
1: Koju senikan.

àwọn èèyàn ti ń pè wá lọ́tún lọ́sì mc ìràwọ̀ bolówà iṣẹ́ ò sí àmọ́ irọ́ ní pẹ́pẹ́ ń pa àjà ló lẹ́rù ẹkúlé làákàrà lé ẹ̀ka àbọ̀là kírònà ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ rẹ̀ ni àwa lálà ń bọ̀ lónìí a tún ti dé ẹ̀ka àbọ̀ sórí ètò ọ̀nà àbáyọ lórí ìkànnì alálùbáríkà jordan 105.5 fm abúlé ẹ̀gbá làwá wà tá a ti ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe òun tá a sì gbé dání òjú pé ká ṣe ìgbélárugẹ okòwò ìdókòwò iṣẹ́ ọwọ́ ká tún sọ ohun tó jẹ́ ohun pàtàkì tí ó ṣe àwọn èèyàn láǹfààní iléeṣẹ́ yìí náà níbi tí ohun mi àtohun yín tó ti jọ dọ́gba

0: kábíyèsí ọlọ́run ọba mi. ìyàrú ọ̀kínni mi ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọmọ abésùjó kọfọ ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ.
1: ọba mi rọgùn láyé ìmọ̀ mi látọ̀ ṣẹ̀kùn àkọni mi ọ̀ àkọni.
0: ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ ló kọ́ mi mc ìràwọ̀ èdè akéwèjẹ́ pèdèpèdè máyégun náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ wáǹdí ó lé àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́.

ìpínlẹ̀ Ògùn kò ba lè gún fún gbogbo wa náà nìwé ìròyìn punch ṣe taari ìròyìn ilé náà síta láàárọ̀ tòní wọ́n ní senator solomon ọlámilẹ́kan adéọlá yaayi ní inú ọ̀sẹ̀ yìí òun náà ni wọ́n ní ó ṣe ìgbọ́wọ́sókè àti ìrànwọ́ fún àwọn àgbẹ̀ tó 2557 àgbẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó ra ọkọ̀ téèyàn fi ń ṣiṣẹ́ oko ìtamọ̀ sí tractor àwọn ọ̀kadà àwọn ohun tí wọ́n lè lò láti fi ṣiṣẹ́ láti fi rìn nínú oko bẹ́ẹ̀ náà ló tún fún wọn ní àwọn ohun ọ̀gbìn àti àwọn owó eléyìí tí wọ́n fi rora wọn lágbára nígbàtí ìgbésẹ̀ yìí wáyé níbi tí wọ́n ti ní wọ́n ti ṣe ìpàdé kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún àwọn àgbẹ̀ ìyẹn ní aṣáde agúnlóye ní ìlàrò òun náà ni wọ́n ní ibẹ̀ gangan ni senator tí ó ṣojú ogun west tí ó sì ṣàlàyé wípé ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ti dúró lórí wípé lórí ọ̀rọ̀ ọ̀gbìn àwọn ò ní dákẹ́ o pé a ṣe bẹ̀rẹ̀ nítorí pé a gbúdọ̀ máa kó oúnjẹ wọlé àwa náà gbúdọ̀ lóúnjẹ tiwa orílẹ̀-èdè nàìjíríà ká máa gbé káàkiri orílẹ̀-èdè yìí níbi tí adéọlá yaayi níbi tó ti wá ń ṣàlàyé náà ló ti ní lára ìgbìyànjú àwọn òun náà ni wípé kí àwọn rú àwọn àgbẹ̀ ní agbára èyí gan náà ló fà á tí wọ́n fi ní àwọn tí wọ́n jẹ àǹfààní wọ́n níbi ọkọ̀ ohun ọ̀gbìn tá a mọ̀ sí tractor mẹ́wàá tí ó sì jẹ́ wípé ó kún fún oríṣiríṣi àwọn nǹkan tí àwọn àgbẹ̀ ń lò bákan náà ọ̀kadà àti oríṣiríṣi àwọn kì í ṣe ọ̀kadà ìtàwọn fi ń ṣiṣẹ́ ní ìta o àwọn ọ̀kadà náà láàpẹ́ ṣùgbọ́n tí ó tó 250 eléyìí tí wọ́n máa ń gùn nínú oko tí òun tún yàtọ̀ sí tractor pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan igi oko fertilizer àwọn iná sólà gasoline oríṣiríṣi àwọn water pump kankan oríṣiríṣi nǹkan náà ni wọ́n gbé fún wọn wípé kí wọ́n fi rora wọn lágbára gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe ṣàlàyé láàárọ̀ yìí wọ́n ní senator adéọlá ó ṣe ìgbé ọwọ́ sókè ìrónilágbára àgbẹ̀ tó 2557 ìyẹn náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní gẹ́gẹ́ bí ìwé ìròyìn tún ṣe gbé jáde punch náà lélẹ̀ náà ti wà níta tó ranjú báyìí tí ó korojú gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga kogi poli eléyìí tí wọ́n ní wọ́n ti ní kí àwọn mẹ́fà nínú àwọn lẹ́tọ́rà ọ̀hún kí wọ́n rèé lọ rọ́kúnlé látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọléèwé kò tẹ́ ìṣèjọba iléèwé ọ̀hún lọ́rùn gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ kogi state polytechnic gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún àwọn àgbà akẹ́kọ̀ọ́ àgbà olùkọ́ mẹ́fà òjè ìyẹn lẹ́tọ́rà mẹ́fà wípé kí wọ́n máa lọlé látàrí wípé wọ́n máa sọ fún àwọn ọmọléèwé obìnrin wípé bó o bá mẹ́yìn ilẹ̀ ò ní gba máàkì ni pé mẹ́yìn ilẹ̀ kò gba máàkì ò mẹ́yìn ilẹ̀ ò mẹ́yìn ilẹ̀ ò gba máàkì tó bá ti mẹ́yìn ilẹ̀ máàkì ò gọ́gọ́ wọ́n níbẹ̀ náà ló jẹ́ pé wọ́n tún lọ́wọ́ nínú wọ́n lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn ìrírí tá a mọ̀ sí cultism wọ́n ní wọ́n lọ́wọ́ náà àti ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan tó jẹ́ pé wọ́n ń fi àwọn ọmọ iléèwé wọ́n ń fi wọ́n ṣe gẹ́gẹ́ bí ìwádìí eléyìí tó ṣe àfihàn àwọn olùkọ́ lẹ́tọ́rà yìí èyí tí wọ́n ní àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ kogi state polytechnic wọn kò rojú sí èyí náà ló fà á tí wọ́n sì ní ó dá ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà ẹ mọ̀ lọlé yín ẹ lọ rẹ̀ ọkúnlé ìyìn tẹ́ẹ̀sí náà tó oníjó ẹ̀ ní balẹ̀ ìwé jẹ́ mọ̀ wà lọ́wọ́ inú ìwé ìròyìn punch lẹ́ẹ̀tì bá ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà láàárọ̀ tòní ó náà jáde tán gbàgàràgbàgàrà báyìí náà lẹ́ẹ̀rí wọ́n ní àwọn agbébọn wọ́n mà tún ṣe ìkọlù sí ìpínlẹ̀ plateau tí wọ́n sì ní èèyàn mẹ́ta báyìí tí wọ́n mọ́wọ́ mọ́ẹsẹ̀ àwọn ẹni ẹlẹ́ni wọ́n tún gbẹ̀mí mi ò gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìkọlù yìí ló wáyé ìyẹn ní agbègbè kan ojúnà gss dafo ní ìjọba ìbílẹ̀ bokos ní ìpínlẹ̀ plateau òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní ìgbésẹ̀ ìkọlù yìí ló wáyé ní nǹkan bíi aago méje ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn ní alẹ́ ọwọ́ alẹ́ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ tí wọ́n ní àwọn agbébọn yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn bolẹ̀ mọ́ àwọn èèyàn gbagbagbagbagbagbagba tí wọ́n sì ń yìnbọn lákọlákọlákọ tí ń roko lákọlá kò tó di pé lójú ẹsẹ̀ náà ni èèyàn mẹ́ta ni ó gbé ẹ̀mí mì gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ní àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí lọ
lára àwọn tí wọ́n kọ orúkọ wọn sínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí òun náà ni wọ́n ti dárúkọ marin agam ẹni ọdún márùn ó lé ní ogójì 45 years tó jẹ́ ọmọ bíbí ìlú kan tí wọ́n pè ní tadai ní apá manguna bákan náà wọ́n ní ìbọn ba ẹnìkan lórí ilé tí orúkọ rẹ̀ ń jẹ́ joe buba ọmọ ọdún méjì ó dín ní ogójì ní 38 years ilé náà jẹ́ ọmọ abúlé kan tí wọ́n pè ní josho ní dafo ni àwọn ní ọ̀dọ́ tí wọ́n súnmọ́ bákan náà ni wọ́n ní ẹlòmíì ìbọn ba ẹnìkan ní àyà ilé tí wọ́n pe orúkọ rẹ̀ ní yẹ́lò èyí tí àwọn èèyàn ń pè é kódà kọ́lọ́run ọba mi kó ṣàánú wọn ni wọn bá òkú àwọn èèyàn nílẹ̀ ńlẹ̀ tó sì jẹ́ pé eléyìí gan ló wáyé ní ìpínlẹ̀ plateau ìyún náà jáde gbàgàdà lẹ́bàá nínú ìwé ìròyìn daily post láàárọ̀ àti vangard náà gbé jáde láàárọ̀ tòní.

ọlọ́pàá ìpínlẹ̀ tá a fẹ́ dálẹ̀ dídásílẹ̀ rẹ̀ kò gbúdọ̀ jẹ́ irinṣẹ́ fún àwọn olóṣèlú o tàlẹ́ tó ń so eléyìí di mímọ̀ láàárọ̀ tòní inú ìwé ìròyìn punch náà ni ìròyìn náà ti jáde gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn benjamin kalu òun náà ló ti ń ṣe kìlọ̀kìlọ̀ wípé gbígbé ìgbésẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ dídá sílẹ̀ kò gbúdọ̀ jẹ́ irinṣẹ́ fún àwọn olóṣèlú tí wọ́n máa wá lò láti fi máa ṣe òṣèlú o gẹ́gẹ́ bí kalu bó ṣe ń sọ̀rọ̀ tó ń tẹnumọ̀rọ̀ yìí torí pé iṣu atẹnumọ́ràn kì í jóná náà ló fi ọ̀rọ̀ náà ṣe o gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀síwájú ó ní dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kò ju pé kí wọ́n ṣe iṣẹ́ wọn fún gbogbo èèyàn pátápátá o bẹ́ẹ̀ náà ló ṣe ìkìlọ̀ lánàá tí ń ṣọjọ́bọ Thursday nígbà tí wọ́n ń sọ̀rọ̀ náà ìyẹn ní ibi tí wọ́n ti tọ́rọ̀ náà ti jáde níbẹ̀ gangan ni igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin yìí níbẹ̀ ló ti ní iṣẹ́ rí ló ti tọ́ lòdòdó náà láti fojú sùnùkùn láti fi wò ó àwo ìwé òfin orílẹ̀-èdè wa eléyìí tó jẹ́ ti ọdún 1999 àti wípé gbogbo àwọn ọ̀nà tó yẹ kí a fi wò bí ètò ààbò bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ àti ìdojúkọ eléyìí tí a ṣe àwọn ìdojúkọ tá à ń dojúkọ lórí ètò ààbò àti àwọn ìfọwọ́sowọ́pọ̀ tá a ṣe láti fi ran ìjọba lọ́wọ́ àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò àti àwọn agbègbè àti gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ àti àwọn tí wọ́n ní ilé iṣẹ́ ńláńlá pátápátá gbogbo ọ̀nà tá a gbà láti fi jẹ́ kí gbogbo ẹ̀ kó rọ̀ṣọ̀mù òun ni ká ṣe lórílẹ̀-èdè Nàìjíríà o kì í kàn ṣe wípé ká dá ọlọ́pàá ìpínlẹ̀ lẹ̀ kẹ́ ẹ máa wá lò wọ́n gẹ́gẹ́ bí olóṣèlú gẹ́gẹ́ bí ẹni ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ tòní kódà ó ń fa àwọn kò mú òkun ọ̀rọ̀ míì yọ ṣùgbọ́n tẹ́ ẹ bá wojú ọjọ́ ẹ̀ rí pé mò ń gé pépèpé ni ẹ̀nà ọgbọ̀n ìwé ìròyìn punch ẹ̀ bá ìròyìn ọ̀hún bẹ̀. Bọ́lámẹ̀ Tinubu sọ̀rọ̀ lórí ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá ní ìdí tí àwọn fi mú fílẹ̀ láti mú àwọn tí wọ́n jẹ́ ajínigbé pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí. Àwọn tí wọ́n jí àwọn ọmọ iléèwé náà gbé àti olùkọ́ wọn bàbá sọ̀rọ̀ lórí rẹ̀ ìyún náà jáde nínú ìwé ìròyìn punch. Láàárọ̀ tòní wọ́n ní ẹ wò ó ẹ jẹ́ ká ṣe kíni o ẹ jẹ́ ká lọ ṣe àwọn ìwádìí tó tọ́ àti ìtóyẹ ní àwọn iléeṣẹ́ kan bíi iléeṣẹ́ ẹ̀fọ́ epo lórílẹ̀-èdè Nàìjíríà èlé tá a mọ̀ sí NNPCL wọ́n ní ẹjẹ́ á lọ ṣe kíni ká lọ ṣe ìfimúfilẹ̀ kódà ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè Nàìjíríà náà á ṣe ìfimúfilẹ̀ ńbẹ̀ a gbúdọ̀ ṣe ìwádìí àti àwọn ìfimúfilẹ̀ tó tọ́ lórí rẹ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sẹ̀ síwájú nínú ìwé ìròyìn punch náà láàárọ̀ tòní wọ́n ní àwọn ó ṣe àwọn ìwádìí kan lára àwọn iléeṣẹ́ tí wọ́n jẹ́ pé ti ìjọba wọ́n ní àwọn ó ṣiṣẹ́ lórí rẹ o ìyún náà jáde nínú ìwé ìròyìn punch ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ wò ó wọ́n ní ilé ẹjọ́ ló sọ̀rọ̀ yìí ó wípé àwọn àjọ jáàbù wọn lè fipá mú àwọn ọmọléèwé tí wọ́n ń lo ìjáàbù wípé kí wọ́n má lo ìjáàbù láti fi kó tó di pé wọ́n kọ ìdánwò jáàbù ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ yìí punch náà ló gbé jáde láàárọ̀ àwọn àjọ inec ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ẹ̀yin oníwà wàhálà ẹ̀yin oníjàgídíjàgan tẹ́ ẹ máa ń da ètò ìdìbò láàmú wọ́n ní ẹ fúnra yín lọ́pọ̀lọ́ òkè ẹ̀sìn fa ara yín létí wọ́n ní kọ́ lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ o torí pé àwọn ń ké tantan bẹ́ẹ̀ náà ni àwọn ò sì ní fààyè gba wípé èèyàn kò ń ra ìbò èèyàn kò ń dàbò rú wọ́n ní ìyún ò ní wáyé o nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun náà ni àjọ inec ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ náà bákan náà àjọ inec wọ́n fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé ẹ fọkàn balẹ̀ o ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ yìí kódà gbogbo ìbò tẹ́ ẹ bá dì náà làákà kò ní sí wàhálà bẹ́ẹ̀ láàárọ̀ gbogbo àwọn olóṣèlú kí wọ́n tẹ̀lé òfin àti ìlànà àwọn àjọ inec ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí o wọ́n ní ilé ẹjọ́ ti rán ẹnìkan tó jẹ́ ìyàwó wọ́n dá ẹjọ́ ikú fún o wọ́n ní kán rèé lọ pa ìyàwó kan o kí ló ṣe kílẹ̀ ẹ̀sùn tó fi kàn wọ́n ní ó pa ọkọ rẹ̀ ní ọjọ́ mẹ́sàn-án ku ọjọ́ ìgbéyàwó wọn ó kọ ọjọ́ mẹ́sàn-án tí wọ́n ṣègbéyàwó àbí ọjọ́ mẹ́sàn-án lẹ́yìn ìgbéyàwó òde lẹ́yìn tí wọ́n ṣègbéyàwó tán wọ́n ti lu ọjọ́ kẹsàn-án ni wọ́n ní ó pa ọkọ rẹ̀ kí lórí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ ẹ lọ bá ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní wọ́n kọ síbẹ̀ pé ilé ẹjọ́ wọ́n ti dájọ́ kú fún ìyàwó kan látàrí bó ṣe gbẹ̀mí ọkọ rẹ̀ lẹ́yìn tó ṣègbéyàwó tán ó mọ̀ pé ó máa pa kí ló wá ṣègbéyàwó fún ìjọba ìpínlẹ̀ kánò wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èèyàn márùn-ún ló kú níbi
ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kano látàrí ara eléyìí tí ó san nínú òjò eléyìí tó ń rọ̀ ní ìpínlẹ̀ Kano yíò náà jáde láàárọ̀ yìí punch náà ló gbé jáde gbàgàdà lẹ́bàá ìròyìn ọ̀hún bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ a ní san owó kankan fún ajínigbé lórílẹ̀‐èdè nàìjíríà èmi mo sọ bẹ́ẹ̀ èmi kọ́ o ààrẹ bọ́lá ahmed tinubu ni wọ́n fọwọ́ gbáyà wípé àwọn ò ní bá wọn sí nídìí pé ìjọba kan ti ń gbà fún agbésùmọ̀mí wípé ẹjí ìyàngbẹ́ ẹwà gbowó àwọn ò ní bá a ní san owó kankan ààrẹ bọ́lá ahmed tinubu ni wọ́n sọ bẹ́ẹ̀ láàárọ̀ tòní iyùn náà jáde nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ẹ lọ gba change ẹ̀ ń bẹ̀ ẹ sì bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní àsìkò fi bẹ́ẹ̀ bá wa ṣọ̀rẹ́ púpọ̀ ìdúrà mo ṣe ń mu pé pé báhun

0: 09060033352 náà lójú òpó tẹ́ fi bá wa dá sí abala àgbéyẹ̀wò tààrọ̀ tó ní tẹ́ bá tẹ̀ tẹ́ ẹ yí rédíò yín lọ́lẹ̀ ẹ káàárọ̀ sà.
1: A máa gbójú ojú wọn rí.
0: Ojú máa yọ̀ bá mi.
1: Kò ní bàjẹ́ fún ẹnìkan kan wa.
0: Àmì o.
1: A kú ètò.
0: Yes sir.
1: I wish you more wisdom.
0: Ẹ ṣeun gan sà.
1: Ọlọ́run máa pẹ̀lú wa.
0: Àmì.
1: Kí ni kan mo kàfẹ́ rẹ wa lè ti ṣàgbé ní kò ètò àrò àbò ló sábà máa ń jẹ mí lógún máa ń tẹnu mọ́. Kọ́lọ́run gbà fún wa.
0: Àmì o.
1: Nípa ọlọ́pàá ìpínlẹ̀ tí a ń tẹnu mọ́. Mo fẹ́ rọ gbogbo ọmọlẹ̀ Oòdùà àti ẹni tọ́lọ̀ ń fún lówó àtàwọn tọ́lọ̀ ń dá lọ́lá. Gbogbo àwọn ọlọ́pàá tiwa tá a bá dá lẹ̀ ń bí. Kí wọ́n jọ nítorí ọlọ́run mo fẹ́ gbọ́ àwọn ọba. Kọ́ gbágbára ńlá ní àwọn ọlọ́pàá tiwa lọ́wọ́ ń bí gidi. Kọ́ fowó ràn wọ́n lọ́wọ́ gidi àti àtàwọn irinṣẹ́ tó dáa. Torí ìsìn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Tí ọlọ́pàá ìpínlẹ̀ bá dé ìsìn wàhálà tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Torí àwọn ọmọ tí wọn náà ọmọkọ́mọ tí wọn kọ́ tí wọ́n ń gbámú tí wọ́n tún wọn lẹ̀ pé kọ́ tún darapọ̀ mọ́ àwọn aráàlú. Ṣé àwọn kan náà ni wọ́n jọ ẹ̀yọ́ ọlọ́pàá tí wọn náà. Ó máa lọ jẹ́ pé àwọn state police tí wọn náà wọ́n tún fi fún ọ ní ìwé ẹ̀rí nìyẹn. Wọ́n máa fi ìwé ẹ̀rí jọ operate ní south west lọ́dọ̀ wa ń bí. Ṣé tún fojú bẹ́ẹ̀ o. Ibi tọ́rọ̀ yẹn a tún fẹ́ jáde sí nìyẹn
0: ẹṣin
1: pa alábọ̀ wọn ní lè borí àwọn ìyá tí wọn
0: bí
1: ìjẹ́ bó ṣe jẹ́ o.
0: ẹṣin gan sa bàbá wa
1: ọlọ́run pẹ̀lú wa
0: àtọ̀dá ẹlẹ́wù ẹkùn láti
1: sọ ẹṣin. bẹ́ẹ̀ni ọkọ̀ bíbí rí.
0: ẹṣin bàbá 09060033352 ẹ̀lú ẹ̀kaàrọ̀.
2: ẹ̀lú
0: ẹ̀kaàrọ̀ sa.
2: ẹ̀lú ẹ̀kaàrọ̀.
0: yes sir.
2: omidola láti kọ̀tún.
0: high comment. ẹyí rédíò yín yẹn lọlẹ̀.
2: ọlábìnrin ẹ mú kúrò ní rédíò yẹn.
0: ok.
2: Ẹ̀kọ́ ètò kà.
0: yes sir.
2: Nǹkan tí mo fẹ́ sọ bàbá ti sọ díẹ̀ ń bẹ̀. ṣé ń gbẹ́ mi.
0: à ń gbọ́ yín sà.
2: lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. bẹ́ẹ̀ ni owó tán tó fi ọ̀n fowó bẹ àwọn agbé tí wọ́n mi ní kwara. ṣé ti rídìí táwọn fẹ́ fi kí wọ́n fẹ́ sunday ìgbòho ń bẹ̀. wọ́n mọ nǹkan tó ń ṣe. yorùbá lẹni tó bá jogún kó gún apàtàn kíkan. ogún wọn bọ́ lọ́wọ́ wọn ojú ló ń kọ́ wọn. so fún ìdí eléyìí gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ọ̀nà wa sì jìnnà a ṣe bẹ̀rẹ̀ ní káwọn ọmọ yorùbá ọ̀rọ̀ ronúkọ kó wọ́n sọ jí à ń sùn ronúkọ àti ronútó ká sọ jí ni yorùbá ṣe dúró. gbogbo ìròyìn tó ń kà lẹ́ẹ̀kan wo ló túmọ̀ wo ló dùnmọ̀ yàn ní. ẹ kú ètò sà.
0: ẹ ṣeun gan sa kọ́mídọ́lá láti kọ̀tún. ẹ kú ojúmọ ẹ káàárọ.
3: ẹ káàárọ ẹ kú ojúmọ ẹ kú ètò.
0: ẹ sà.
3: ìrọ̀sà orúkọ tèmi ni karim wasiu láti àlàpàjá.
0: ẹ káàbọ̀ sà.
3: ìrọ̀sà níbi ìtìpínlẹ̀ kwara mo fẹ́ fẹ́ nulẹ̀.
0: ok sà.
3: ẹ jẹ ẹ wo àwọn ọmọ àwọn tó ti kọ àwọn tó ti kó nípínlẹ̀ kwara yìí. dábàá rí i dábàá rántí ó yà pé láti fẹ́ buhari ni. ẹ wà tẹ́lẹ̀ ti kó wọn.
0: ọ ti kó àwọn kan tó kó àwọn tìpínlẹ̀ Ọ̀yọ́.
3: àwọn ti kó wọn láti fẹ́ gbádùn kó àwọn ọmọ kwara lẹ̀mí tí mò ń sọ̀rọ̀ náà bàbá mi. kí ni ìjọba wa gangan tó jẹ́ gómìnà wa fúnlẹ̀ kwara sí. ẹyẹ wo láti jọ yìí wọn wá tún náà rí 150,000 bàbá mi ṣe kékeré ni kéèyàn tó rí 1,000,000 gan tujọ.
0: 150,000.
3: kátó wa ní 150,000.
0: 55,000,000 155,000,000 ni wọ́n náà wò bàbá. wọ́n náà
3: fẹ́ ti gbọ́ bàbá mi náà tún náà wò fẹ́. kí ni ìjọba wa gangan fúnlẹ̀ kwara sí lórí ẹ̀. wọ́n dẹ̀ láwọn òfẹ́ sunday igbòho. àkájọ náà ìfẹ̀míṣòfò yìí ti tó gẹ́ẹ̀. ìtàjẹsílẹ̀ yìí ti tó gẹ́ lórílẹ̀‐èdè yìí. tábàárẹ̀ nítorí gbà wọ́n jẹ́ ká fàyè gbà kó náà gbà wá. sunday igbòho ká sọpọ́tì ẹ̀. ẹ̀fẹ́ ìpínlẹ̀ kwara dẹ̀ kọ́ ọmọ ìpínlẹ̀ kwara láti ní oṣù kejì. wọ́n tún kó 155,000,000 lẹ́tún láwọn òfẹ́. kí náà tún fẹ́ gbà.
0: àwọn èèyàn ti talé ta gbogbo
3: nǹkan.
0: wọ́n àmì sà ẹ ṣe gan sà yẹ sà ló lágbára o 09060033352 ẹ ló ẹ kojúmọ o. ẹ káàárọ sà. àmì bà mí. àmì o àmì o àtẹ̀yìn náà o. ẹ káàbọ̀ sà.
4: ẹ wọ nǹkan tó ṣẹlẹ̀ ní kwara ẹ. wọ́n láwọn òfẹ́ sunday igbòho bá tẹ̀sẹ̀ sí ìrànlọ́wọ́ fún àwọn òfẹ́.
5: wọn apariwo láti kọ àwọn èèyàn lá kọ tó kó sàwọn ti ọjọ ṣe náà kó wá fi something million ọjọ làwọn ò fẹ yẹn ṣe pé lè ṣẹlẹ ẹwọn impact ṣe ṣàdé àwọn haúsá yẹn ní ọ̀dà sáà wọn ẹ̀mí ìyànjọ olójú púpọ̀ ọ̀rọ̀ bádìgbàdìjì ó nípa ó ṣàti lọ́wọ́ àwọn kan nú ó lọ kú dájúdájú lọ́wọ́ àwọn kan nú tó yẹ bẹ́ẹ̀ ibo ọ̀sun
0: Àbá wa kí ọlá kí fara láti Abẹ́sán State ẹ ṣeun ẹ̀lú ẹ káàárọ̀
6: hello sir
0: ẹ káàárọ̀ bàbá
6: èmi ni comrade jàdàmọ̀ sí iṣẹ́ láti máa tọ́gùn
0: bá mi ẹ kújọ́ mẹ́ta
6: ọ̀rọ̀ ààbò náà ni àfẹnugbà gẹ́ bí ìmọ̀ràn tá fúnjọba owó ransom gẹ́ ní àwọn kọ̀dálẹ̀ àwọn onímọ̀ fún wọn tó gbéṣẹ́ tó dáa ni àmọ́ kí wá ṣe àtúntò sí ẹ̀ka ẹnubodè wa gbogbo àwọn orílẹ̀-èdè tó mójú tó mú létí wa bí mali ni o nìjẹ́ ni o burkina faso gbogbo wọn àwọn yẹn kó wà lábàá wa ń bí tó tá a bá lè fojú tó gbogbo àwọn angu yẹn ètò ẹ̀kọ́ ìdájọ́ wa náà tí wọ́n ṣe kan special fún àwọn bandits pé pé ìdájọ́ wọn mọ̀ já kíákíá ẹni tó wà yẹ kí wọ́n fáyà bí ẹni ṣe ṣe ní christopher musa ṣe sọ́njọ́ sí tí gbogbo ẹ̀ tẹ́ wá ti pápọ̀ mọ́ra wọn ẹ rí i pé wàhálà yóò dínkù.
0: Ẹ ṣeun sir, ẹ ṣeun kọ́mi gbàdà mọ́ sí Isa láti Matogun. Ẹlú ẹ káàárọ̀.
6: Ẹ káàárọ̀.
0: Ẹ yé rédíò yín lọlẹ̀.
6: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ kú ètò.
0: Yes ma.
6: Ẹ sì rawọ̀.
0: Máa mi ẹ kú ojúmọ́ ma.
6: Ẹ kú ètò.
0: Yes ma.
6: Orúkọ mi ni Dikinesa Adékúnlé láti Fẹsọwọ́pọ̀ Láńbẹ́.
0: Ẹ káàbọ̀ ìyá wa.
6: Yes. Ṣé ẹ rí ní mo fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn Kwara yìí? Mo sọ níjọsí pé àtìlẹyìn ọlọrun àti àtìlẹyìn ìgbòho ló jẹ kí ti ọyọ ṣe kó ìzì ṣe mọ pé wọn ti ń fi òòfà fà àwọn pípù yẹn tó jẹ pé wọn gbọn síbì kan tó fi ìzì láti rí wọn mú ṣe rí àwọn Kwara yẹn táwọn bá rí yẹn ṣe wọn lọ gba plane owó tó wọn dẹ ti kówó yẹn fún ọba kánú wọn kówó yẹn fún wọn ni wọ́n fún owó yẹn wọ́n fún àwọn air force kọ́ lọ gba plane tó máa fi oorun sí wọn mo sọ̀rọ̀ oorun yẹn oorun yẹn làwọn tó ń fún mú àwọn bandits airplane tó máa ń da kẹ́gùn oorun sílẹ̀ yẹn wọ́n fi lọ mú wọn ó wà bẹ́ẹ̀

0: Yes, ma. E ma ba gbe pe pe ro po loju la e ka ro
1: hello
0: e ka ro
1: MC Rabo
0: baba
1: ti gbe
0: o gbe re
1: ba kuku li je gbe la pa fu wa ti ta o se libe
0: ami
1: le je yo le bi
0: Hello, MC.
1: Shalafia.
0: Adupe sa.
1: Eko aru to ni.
0: E o lagbara.
1: Oruko mi ni Ogbeni Benjamin lati Iju. Bishop.
0: E ka bo sa.
1: Ani. Egun fe soro le lori bi aro e. O ni pa ti awon lecturer Kogi State ti ni won fun ni we kan lo rokole. Inu mi dun gan o. Ma da yo ni ku. Ni oro ti mo gbo yen. Tori ise ti awon lecturer yi se o ba ati epa ti pe ki omo school ko fe yin ile kan fun ni mark ko ni o kan ti bu amuye omo school na ti ba kadara awon opolopo ta omo lomo je ta ti fa education won seyin ko je ko ni tesi waju nitori ife ku fe tara won mo le gba adura ni oruko olorun ti a n sin ikan kan be lo olorun a ma mu won tori awon na lomo ti won Ebe fe baba ye amo lomo je. Olorun la ju la se. Awon to si ku to se se ru e. Olorun a yi won lokan pada.
0: Ami o.
1: Olorun a yi won lokan pada.
0: Ami.
1: So e se ge ko la taro. Abayin bo.
0: E se gan sir. Yes sir. 09063352 ni agbara se. Elo e ka ro.
2: Elo en si ra o.
0: E ka ro sir.
2: E ku eto.
0: Yes sir.
2: Roko ti mi ni Ogbeni Adiode Mola. Gbogbo eyan ma ti magaji
0: magi
2: fa so wa ko
0: ba mi magaji agbalagbo yi e ka ro sa
2: e ku eto
0: yes sir
2: seri ti oni bandit o no bandit bi baba wa Tinubu ti so yi pe awon oni ba won so pe ka ma fun wa lowo mo ta ba le se be o wa oke but at the same time wọ́n gbọ́dọ̀ fojúsí security fún gbogbo ìdí náà bá ti fẹ́ tán fún wọn ní nǹkan kẹ́mi aráàlú lè balẹ̀ ló ní faráàlú lọ́kàn balẹ̀ orí náà pípọ̀ yẹn bá kó èèyàn tí wọ́n bá fún wọn lówó wọ́n lè lọ owó ètò wọn kan pa wọ́n dànù ní ti ẹ̀rọ iléepo kí federal government kan wà nǹkan ṣe sọ̀rọ̀ Dangote ó ti ń pọ̀ jù torí nígbà tí wọ́n bá ń fẹ́ nìkan ní lancet ìfépo kò sí kí òní máa dáwò yìí tó bá wù ní ọmọ tàjà ẹ kú ètò
0: ẹ ṣeun mọgàjì láti ìfẹsùwápọ̀ ẹlò ẹ káàárọ̀ ẹjọ lásìkò
1: jẹ ẹlò ẹ káàárọ̀ padà
0: ẹ káàárọ̀ sà
1: ẹ káàárọ̀ padà
0: yes sir
1: ẹ má bínú kan mi lọlá lókè padà
0: ok sir
1: àwọn èèyàn especially yorùbá ọpọlọpọ yorùbá ni òye kò yé tí wọn lérò pójú lásán ni kéèsì kwara yàtọ bóun kẹ dá ọlọpàá sílẹ wọn mílíọnù jọ àwọn tó ń fẹ́ gba ilẹ̀ yorùbá tó pé àwọn ìran ajagunbalẹ̀ àwọn gbogbo ni pírẹ́mì kwara wọ́n mọ nǹkan tó ń ṣe káwọn èèyàn má fi wé ibi tó kù ọ̀rọ̀ kan lọ sí kinní kan àwọn mọ ibi rísìn tí ẹ̀yìn síkẹ́rìtì wọn fi jẹ́ kí wọ́n ti ń pè àwọn tẹ́rìtì wa kó wà fún rọ̀ sọ́n mọ̀ láti kó wọn wọlé ohun tó ń ṣe ìwọ̀n mọ̀ sókọ́ má fi wé èyí tó kù ó kò jọra wọn rárá wọn mọ nǹkan tó ń ṣe àwọn kéré jù mo lè sọ fún yín pé 99% àwọn tó wà ń kwara yorùbá ni wọn kóòrò káwọn èèyàn má fi wé ojú ọ̀tọ̀ làwa fi níwè mo dẹ̀ mọ̀ pé nígbà tó bá tó tán àwọn bàbá wa ní tí ó bá tó àkókò àti ṣòfò wàhálà ẹ kú ètò.
0: ẹ ṣeun tó bá tásìkò àti ṣòfò lánàá ẹ̀lú ẹ̀ káàárọ̀.
3: Hello, Carol.

0: Ayiwa sa.
1: Ɛsi Modibo n bɛna mun f'i ye padà. C'est lui a b'a to so yɔrɔ tɛ ne fɛ. Wa ne t'a sɔ tan. A tɔ fɔ n dɔrɔn i kɔrɔ la nɛti sɔn tɛ bɛn Yoruba tɔnbilen ni wa. Ɛ wa dɔn ye ɲɛ nuru ɲɔgɔn ye ne nana ji ti a ma ri kodoro si an kɔrɔ yi. Ɛ jɔba wa bi gɔvnɔ wa kun yɛ kɔrɔ pe kí ni di to fi ni kibo ma wa wa de bi Yoruba ni bo Yoruba la wa pa kan ni kɔrɔ ɛsɛsɛ la wa igbomi na. Se bi Yoruba ni wa. Bàbá Aládé ta ni gbogbo ajẹ́ ń bẹ̀ yẹn. Kí ló dé sọ́nà àwọn òfẹ́ bu ẹ dákọ̀ọ́ bá wa bí gómìnà wa gangan pé kí ló dé kí ló rí. Ẹ sọ bàbá mi.
0: Ẹ ṣeun. Àmì àmì àjọ àná bẹ́ẹ̀ ṣe 0906-3333-52. Àwọn ayé fẹ́ ni wọ́n ń ṣe ṣé wọ́n ń ṣe ṣá. Hello.
2: Ẹ káàárọ̀ sà.
0: Yes sir.
2: Ọwọ́ ilẹ̀ ti gbẹ̀tọ̀ ìlàgbára náà ẹ̀mí ṣe lásán.
0: Àmì orúkọ yín ló
2: tẹ̀sán. Fẹ́ rí ọ̀rọ̀ ti Kwara sí Kwara yẹn sà.
0: Orúkọ yín sà.
2: Orúkọ mi ni Alhaji Mustapha láti Matogun.
0: Ẹ káàbọ̀ sà.
2: Ọ̀rọ̀ Kwara sí Kwara yẹn gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ tà lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni a ṣe ṣe. Ṣèdí ẹni tẹ́ pè ní olórí Oòdùà ní Kwara ti jáde. Àtìlẹ́kọ̀ káwọ́dẹ̀ ti wà kátùmọ̀ Sunday Igbòho. Láì tí ó sọ̀rọ̀ láti jọ yìí. Ẹ ó yẹ kó sọ̀rọ̀ kó ló tú sọ̀rọ̀ rẹ̀. Bọ̀dá Yorùbá máa ń fi àwọn pèsè ní ilé àwọn ọmọdé padà pẹ̀lú àwọn tí ó yẹ ká pa. Ṣé kó ló jáde tó wáyé tú sọ̀rọ̀ pé ọmọ bàbá ìlú òun kìíní kan ló kó ló tú àìkú jí ṣe. Lọ́dọ̀ náà ní ìṣẹ́ alọ́mọgbẹ́ ni tí ò ṣe nǹkan kan. Fáwọn ọmọ gbẹ́lẹ́ ẹni tó ń ṣe àìkú ṣe. Kò lẹ́sí bí túrẹ́ẹ̀ṣẹ̀ Ọlọ́run fà ṣe kó ó sàrò àmọ́ ọlọ́mọ láti Fẹ́búárì ti Gánà ẹ́ àtijọ́ àti mi wọn ìtọ́ lọlé ẹ̀kọ́ ni wọn bóyá fẹ́ ní kínní. Bẹ́ẹ̀ sẹ́bẹ̀ sọ Nàìjíríà di àwọn òtútù yóò ní ọ̀gá kan lọ́jọ́ iwájú
0: ni
2: àwọn kéré láti wọ̀ wíwá nìyẹn. Ọlọ́run fà ṣe o
0: Ọlọ́run
2: bá di ìgbéga Kálíkà.
0: Ẹ ṣeun gan sa. Wọ́n tún tu owó tó tó 155 million naira. Àwọn báńdíìtì ni àwọn ò fẹ́ o. Kí lẹ wá fẹ́? Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ bàbá mi làwọ̀.
0: Ẹ káàárọ̀ bàbá.
3: Ẹ káàárọ̀ bàbá mi tún bẹ̀.
0: Ẹ káàbọ̀.
3: Sọ́dọ̀ Ìgbòho tó bá ní kó máa wá sí ilẹ̀ yẹn. Ọ̀rọ̀ kókòrò ń bẹ̀ kókòrò bẹ̀ fún ọkọ ìrànjú ẹ̀ ni wọ́n bá dé tiẹ̀ ń bẹ̀. Ó bá gbé ọ̀yìn fún ọ̀gá ìjọ ọmọ bẹ̀. Tó bá lè tí àgbẹ̀ bí àwọn ọmọ ọmọ pa ẹ ni àyẹ̀bẹ̀rẹ̀ òye ni àwọn ọmọ tó ń kó ń sìn àwọn ìjọba náà ẹ yẹ kó ọmọ rẹ̀ tó ààbò tó mọ́ tó dúró gbọ̀gbẹ́ dé ló gbà jáde kó ọmọ ọmọ sùn síjọba àwọn àpọ̀tẹ̀ látọ̀ ọjọ́ yìí. Ẹ ṣé dòdà.
0: Ẹ ṣeun àjọba láti túbẹ̀ ẹ ṣe bàbá wa 0906-3352.
4: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀ olùkọ́ ni mo ti ń pè láti Ajegunle.
0: Ẹ káàbọ̀ sà. Ajegunle ti bó sà.
4: Ajegunle àpapá.
0: Ok sà.
4: Ó nípa bandi ìdánú bandi lókè láti jọ ìdókè ìṣẹlẹ̀ dáńkówó lọ. Ṣé àmà wọn tó wọn dáńkówó yẹn fún yìí? Àwọn dáńkówó yẹn fún ṣé gbadá kówó fún wọn tó àgbọ̀dọ̀ lọ mú wọn àtọ̀dáran ní. Wọ́n kàn kó yàn án fún wọn lówó àfún wọn lówó àkàn ń padà. Ṣé àgbọ̀dọ̀ máwọn yẹn àtọ̀dáran ní? Àbí wọn akọ mú wọn akọkùú lọ akọ akọtọwó bẹ́ẹ̀ lọ. Ó yẹ ká máa mú wọn náà. Àbí atẹ́gùn là ń fowó ránṣẹ́ ni. Bàbá ti fowó yẹn ránṣẹ́ agbọ́dọ̀ trace láti mọ àwọn ọ̀daràn yẹn. Ẹja akọkọ̀wó lọ láti ọjọ́ àníyàn kò yé mi o. Orí ìgbẹ́ni ṣe máa ń rí mo ṣe máa ń rò nìyẹn pé àmúyàn ọ̀daràn ẹbí tẹ̀ mú wa olólè lò ó.
0: Ẹ káàárọ̀. Ẹ yẹ ẹ̀rọ rédíò yín ẹ lọlẹ̀ o. Ẹ káàárọ̀. Yẹ sà.
5: Ẹ pẹ̀lẹ́.
0: Yẹ sà.
5: gbogbo ọlọ́run má fún yín ṣe o.
0: Àmì sà.
5: Àwọn ènìyàn aburú Nàìjíríà dẹ̀rọ̀ fún gbogbo alágbára Ọlọ́run.
0: Àmì Ẹ̀dùnmarè.
5: Orúkọ mi ni Alhaji Ahmed láti Bísà.
0: Ẹ káàbọ̀ sà.
5: Ìjọkọ̀ ṣe ìjọkọ̀ ọ̀tá Sango ọ̀tá.
0: Ẹ káàbọ̀.
5: Ẹgbẹ́ gbogbo nǹkan tó ọ̀rọ̀ tán bandit tán kọ́ ọmọ tó tó bẹ́ẹ̀ yẹn láti join tán ọ̀dẹ̀ fi wọ́n sílẹ̀. Tán tún kowó rẹpẹtẹ yẹn fún ọtán kọ̀ tán tún fi ọ́n pé àtikọ́ la kowó náà tún pé. Ọpọlọ́run kò ṣàánú fún wa. Ọlọ́run bá wa ṣẹ́gun egun bandit ní Nàìjíríà kọ́lọ́run ṣàánú fún wa. Olórí orílẹ̀-èdè kọ́lọ́run bá kún lọ́wọ́ kó mọ̀ bí wọ́n ṣe tọwọ́ yọ state tọ́lọ́run yọ yẹn. Wọ́n ṣàánú kọ́ bá ayọ̀ ọmọ Kwara state yẹn náà.
0: Ọmọ
5: ọlọ́mọ láti oṣù kejì ọdún. Ọlọ́run kò ṣàánú fún wa.
0: Ẹ ṣe gan sa.
5: Ẹ ṣẹ̀dẹ̀ wà mí ilé iṣẹ́ yẹn. Ọlọ́run á pa àpẹẹrẹ rẹ̀ ní aburú.
0: Ìlú òní
5: máa ṣe kẹ́ àtọ̀gbá àtòjú ọmọ ṣẹ́ bẹ̀rẹ̀ aburú òní jẹ́ ti gbogbo yẹn.
0: Àmì ò ẹ ṣe gan sa. God bless you sir. Yes, ó dàbọ̀. 0906000 3352 0906000 3352. Ẹ̀lú ẹ̀ káàárọ̀. Ó já. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
6: Ẹlú
0: ẹ káàárọ̀.
6: Ẹlú.
0: Ẹlú à ń gbọ́ yín ẹ káàárọ̀.
6: Ẹ káàárọ̀ Mukaila ló ń sọ̀rọ̀.
0: Láti bo.
6: Láti Badagry.
0: Ẹ káàbọ̀ sà.
7: Ok.
6: Ẹ jọ ẹ bá bá àwọn ẹ bá bá gómìnà Kwara sọ̀rọ̀. Torí tí ò bá mọ pa ẹ̀ gbogbo kíní ò ní máa ṣẹlẹ̀. Because kò possible tó bá pọ̀ mọ́ tiẹ̀ náà kó ń gọ́. Ó yẹ ká máa fi nǹkan rora wa wò. Ìgbà tó káwọn ọmọ lọ́mọ tí wọ́n lọ kó ọpamọ́ báyìí sí tí wọ́n ń dá owó tán lọ kó fún wọn irú owó tó yẹ kó máa ṣàǹfààní fáwọn èèyàn ní Kwara state. Tí wọ́n lọ kó dànù tí wọ́n ń wèsì ẹ̀ ibi kan lọ́yà ń kówó yẹn sí. Kó lọ́ ti pé jọ́tà náà bá jáde láyé báwo ni àtúbọ̀ tó àwọn ọmọ jẹ fẹ́ rí. Because ayé tán lò kán rántí o àwọn gan máa ṣiṣẹ́. Torí jẹ́ tó bá ṣiṣẹ́ kan bá báwọn láyé táwọn ṣe fẹ́ rí. Kí ló máa gbẹ̀yìn ayé àwọn ọmọ wọn.
0: Àtúbọ̀tán. Ó
6: yẹ kó rẹ̀ because Sunday Igbòho wọn bẹ̀ wọ́n ni kó máa wá bẹ̀ mọ́. Tí wọn ò bá ní plan pẹ̀lú àwọn bíbù yẹn wọn ò ní sọ pé kó máa wọ bẹ̀ mọ́. Tó bá pọ̀ mọ́ wọn àbọ́mọ́ family ọkàn náà kó káwọn eléyìí tó ṣẹlẹ̀ ń bàdàn wọ́n sáré gbà wọ́n padà. Kó máa fi nǹkan ṣàṣírò ẹni tí ó jẹ́ orílẹ̀-èdè dá ó wà nínú ọmọ yẹn. Ẹni tí ó jẹ́ gómìnà ẹni tí ó jẹ́ president ẹni tí ó jẹ́ senator ẹni tí ó jẹ́ kí Nàìjíríà dá ó wà ń bẹ̀. Tó bá pẹ́ bẹ́ẹ̀ ni bàbá tí wọ́n ṣe lò ayé ò ní rí báyìí kó rántí. Pé àwọn mẹ̀kúnú ẹ̀ náà ló dìbò fún wọn bàbá ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣe bàbá mi ojú òní ti yín sá. Ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀. Hello. Ẹ káàárọ̀ ẹ kojú mọ́.
8: Hello sir.
0: Ẹ káàárọ̀ sir.
8: Ẹ káàárọ̀.
0: Yes sir. Àmì o. Ojú òpó yìnyẹn ò jágere dáadáa o. Ó dùn mí gan. Ẹ jẹ́ kí n máa ṣe happy birthday sí Mr. Saheed Babatunde tí gbogbo àwọn èèyàn ń pè ní untouchable. Today is your birthday sir, happy birthday to you Saheed Babatunde, untouchable, untouched. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára Elédùmarè. Ọ̀dọ̀dún làárọ̀ rogbọ̀, ọ̀dọ̀dún làárọ̀ àwùsà, ọ̀dọ̀dún làárọ̀ mòbí lórí àtẹ. Ẹ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ lágbára Elédùmarè. Happy birthday to you, long life and prosperity, Mr. Saheed Babatunde, aka untouchable. Tẹ̀ bá ń gbọ́ century ọmọ babaláago àti ọyẹ Adébáyọ̀ tí wọ́n jẹ́ commander so safe corps ní Lambelon nípínlẹ̀ Ogun. Àwọn náà ní kí n máa kíyìn ìpè ìgbà ọdún kan ni èmi náà wá ń kíyìn o ìpè ẹ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ happy birthday untouchable. Ẹ ló ta ló wà ń bẹ̀ ká mú ìpè kan sí ká máa lọ. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà.
9: Báwo ni bàbá mi.
0: Adúpẹ́ lọ́wọ́ lọ orúkọ yín àti ibi tẹ́ ti ń
9: kọ́. Ẹ kò ṣe olúwa.
0: Yes sir.
9: Èmi ni Pásọ Kẹ́hìndé láti Ṣáfì.
0: Ẹ káàbọ̀ sà.
9: Ẹ ṣeun. Ṣé rí mo máa ń sábà sọ kan. Ọ̀rọ̀ yẹn náà ni wípé kádùá ni ká kún fún. adua ni
0: ka kun fun adua
9: tori wi pe oju ase ni oju ase bi e le mo won olorun lo mo won olorun na de ni e je ka fi oro won le lowo awon ti won beru olorun awon ti won se fi olorun e wo oro lapata so pe kini kan olopa bile olopa kini kan won tun lo against ara won ni ko yen si se emi ti mo fi esipo pe oya je nkan bayi se bayi se bayi ki la ri pe ta ni o gbo si lorun ta ni da se ta ni o se pe se be mi ti mo fi asori oye mi wa wa se temi so ibi olopa ipinle ibile ti a nso pe kini ibi ti o yori si niyan won ma lo against ara won ni en to ba gwa dipo eni to mo se n sa wi pe adajo kan kokan se be eyan kan lo fa adajo sibe en to fi adajo sibe o fi adajo sibe ni won ma se ti e
0: esun
9: won ni gbe seyin en ti o fa adajo sibe
0: so
9: olorun ni ke je ka fo gbogbo le lowo ki muslimi e je agbadua ki kristeni e je agbawe olorun ko le gba wa
0: amen ese gan
9: olorun ni o gba wa ese
0: yes sir
9: o dara fun yin
0: amen sir e je ma lo adupe pe okun peter olani o se omo ya mi god bless you ajosepo wo ni baje razak adejare na wa pelu wa laaro yi olotu agba lanre johnson ajosepo wo ni baje kete ta ba se tan lori eto e lanfani lati darapo mo egbon mi senator bolu iyen ba mi ebenezer awon ni eto kan bayi sugbon titi ojo aje monday ta tu lanfani lati ti gbo won ara wa atemi ateyin a ni gbo ku sira wa o ose ayo lo se ma pada je fun mi atin lagba eledumare osu tuntun ta sin wo lokan osu ire osu owo osu alafia osu igbega osu idunnu na lo ma je eri oluwa gbe mi leke adebayo loruko temi mc rawo yin na ni agbalagba omode tin pe gbe ba be loko mo yo laaro yo olorun ba mi science e ka ro.

0: bóyá oníkàǹpálà ṣe ń tà bẹ́ẹ̀ ló ní ìpele náà ṣe ń tà òun láyé gbọ́dọ̀ máa la máa lùbọ̀ nísìn.
1: Ẹ ṣeun mama.
0: A lè ra fún gèlè tá a bá rà tán bá fún wa ní gèlè náà òun tá a máa fi ṣe rè. Kò sẹ́ni tí òun wọ̀ mọ́ nísìn.
1: Ẹ wá kó wọn pọ̀ yóò wá jojú ló jẹ gan.
0: Jojú ló ń jẹ gan.
1: Eléyìí dára ó dára púpọ̀ mo fẹ́ káwọn ẹ fẹ́ rí ohun tí màmá wọ̀ ẹ lọ sórí Facebook Jordan FM 105.5 ni Facebook wa lórí page wa tá a bá máa parí ètò tí bá bọ́ sórí Facebook ẹ bẹ̀ sí ní gbogbo ohun tí mo sọ yìí bá a ṣe combine bá a ṣe lè combine aṣòfì àti àdìrẹ́pọ̀ lórílẹ̀‐èdè wa ìṣẹ̀lẹ̀ máa rí pé iṣẹ́ eléyìí dára púpọ̀ wọ́n kọ́lọ̀ yẹn wọ́n wá fi mú aṣòfì tó bá a lọ.
0: Àwọn tó wá láti fọ̀ jojúmọ́ náà ń pe nọ́mbà mi a fẹ́ ṣerú aṣọ yìí.
1: Wọ́n rí ohun tẹ́ ẹ ṣe lágbàdo òkè odò.
0: Lágbàdo òkè odò.
1: Ẹ ń gbé èkó lárugẹ ṣeun púpọ̀ so láìfà kókò ṣòfò ẹ yẹ kí n gbé kọ́ yìí 09063352 09063352 I'll go on this short break and when I come back from the break we'll start picking the next calls.

0: àwa náà dúró
1: dúró rárá òun tẹ bá fowó rà owó lẹ fi pa ẹni bí àwọn tẹ fẹ rà bó jẹ pé màtíra yẹn ti ẹ ń lọ sókè sí àwọn kẹmíkà tẹ fi ń ṣiṣẹ yín ó ti ń gbówó lé lórí ẹyin náà ẹ ń gbá gbogbo ọ̀nà láti jẹ kó tiẹ̀ lè ṣeé ṣe kó rọrùn fún yín kó rọrùn fáwọn tó ń rà bákan náà ìyẹn dára púpọ̀ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò ẹ ní ìbéèrè láti béèrè 0906000 3352 0906000 3352 ẹ jẹ́ kí n béèrè béèrè lọ́wọ́ màmá mi tó wà ní ọ̀kan yẹn aya kí lorúkọ yín lẹ́ẹ̀kan náà ẹ dá wa.
2: Ìyáàfin tèmi tọpẹ Fọlámi.
1: Ìyáàfin tèmi tọpẹ Fọlámi. Mo mọ̀ pé aládìí rẹ̀ náà nìyí ṣùgbọ́n méjọ yín ni fashion designing ẹ̀ ń rọ́ṣọ. Báwo lẹ ṣe ṣe alábàpàdé àwọn aládìí rẹ̀ ìtẹ́fẹ́ wà pé bí mo ṣe fẹ́ máa kàn báyẹn jẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú wọn tí mo ṣe tó máa fi ránṣẹ́ mi lọ́wọ́ báwo ṣe bẹ̀rẹ̀.
2: Ẹ ṣe olótú. Bí ó ṣe bó ṣe rọrùn ó ń ṣe practicing gba yẹn náà ni so wọ́n dẹ̀ pè wá pé ká wá ṣe tie and dye biere biere biere la pe tori ati e kakun bẹẹni a n kakun jẹ tún dapọ mọṣẹ jàre
1: bẹẹni ká owó ṣe
2: rí owó ṣe fẹ rí ṣùgbọn adúpẹ lọwọ ọlọrun ó di ọbẹ ó di ayọ fún wa so n tiri mi ta rubia kò sọnà sí ọ̀nà padà là ń bẹ
1: ọ̀nà là lọ
2: bẹẹni ó là lọ ó là lọ síbi pé ó tún ẹpù iṣẹ wa gan.
1: Bẹ́ẹ̀ni.
2: Torí taba túra Ankara taba ra tie and dye taba ṣe tie and dye si. Àti gbé mọ́ra wọn.
1: Mọ́ra wọn.
2: So adò didi taba dẹ̀ máa ràn tán in fact wọ́n máa bẹ̀rẹ̀ níbo lẹ ti ṣe eléyìí níbo lẹ ti ṣe níbo lẹ ti ṣe tie àwọn náà là ń ṣe o.
1: Ọ̀rọ̀ lẹ́sọ̀ ìyá mi.
2: So ẹ má tún kó wa lọ fún àwọn China.
1: Ẹ má kó wọlé lọ ìta torí kò sí pé ẹ fẹ́ ṣe tẹ ẹ fẹ́ ṣe àdìrẹ bẹ́ẹ̀ni ran ẹ fẹ́ ran ni ẹ ṣáà ní ìdábòrà so ẹ nílò ẹni tó ràn ṣọ.
2: Bẹ́ẹ̀ni sá so àwa ṣe gbogbo ẹ papọ̀
1: àwa dodi ni ẹ ti sọ tán 0906000 3352 ni nọmba tẹ ẹ lè pè láti join lórí ètò lónìí 0906000 3352 ẹ jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ ìyá mi mi báyìí kí lórúkọ yín mà.
3: Orúkọ mi ni ìyáàfin Mrs. Bello Rafatu alias ìyá àkókò.
1: Ìyá ìkókò.
3: Ìyá ìkókò.
1: Láì fà àkókò ṣòfò púpọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá wa kí iṣẹ́ ti yín pàtó nínú àdìrẹ́ kí lẹ máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà tẹ máa ń ṣe wọ́n ní mọ̀ kí iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín.
3: Bẹ́ẹ̀ni ṣe rí àdìrẹ Kampala yìí ó jẹ́ mi lọ́wọ́ púpọ̀ ọjọ́ tí mo bá ti rẹ àdìrẹ báyìí mo máa ní kọ́sítọ́mọ̀ lọ́pọ̀lọpọ̀ àṣìṣe kan níjẹta bójú ṣe dà wá láàmú tó mo ti tún gba kọ́sítọ́mọ̀ mo ti tún gba ṣẹ́ báyìí so torí pa ń bọ̀ lórí ètò báyìí sìn ó ní ọ̀jẹ̀ ká ti wà nídìí omi àwa máa ń fomi ṣeré pẹ̀lú aró ni so ọlọ́mọ ju wa ṣe lágbára ọlọ́run a máa ṣe àṣeyọrí ń bẹ̀ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà yìí pé ẹgbẹ́ wa lárugẹ àlewa yín tí o
2: iṣẹ́ yín ò ní jóná.
1: Àṣẹ Ìdùmọ̀rẹ́ ní wá ẹ̀yin náà tiẹ̀ yìí ìyá wa adúpẹ́ pa pè yín wá sórí ètò ẹ sì wá ta la ní lórí ìlà báyìí ẹ kúrọ̀ lẹ́ o. Hello. Àti àmísì nọ́mbà yẹn báyẹn ní ẹ̀ ti jábọ́ lórí lórí ìlà báyẹn ẹ lè pè wá sórí ètò a ní ìṣẹ́jú mélòó kan láti kúrò nínú ilé agodo tá a wà báyìí 0906000 3352 Jordan 105.5 FM lorúkọ rédíò yìí 105.5 FM ẹ lọ sórí orí Facebook wa tẹ ẹ bá fẹ bá wa sọrọ ẹ fẹ rí àwọn ìyá wa ń bẹ ẹ fẹ rí ohun tí mo sọ pé mo ṣe ṣe àkópọ̀ aṣọ òfì àti àdìrẹ inú yín á dùn ẹ mọ káwọn ọmọ ṣọrọ ọmọ gẹẹsì wọn làwọn ṣe girlfriend day lénìí wọn mọ kó yẹ káwọn tiẹ kọ mo ń padà bọ̀ wá bá wọn. Good evening to you. Ẹ kú ọ̀lẹ́ o.
4: Ẹ kú ọ̀lẹ́ o.
1: Ẹ kú ọ̀lẹ́ bàbá kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè bàbá.
4: Michael lorúkọ mi.
1: Láti
4: Ayọ̀bọ.
1: Láti Ayọ̀bọ ẹ káàbọ̀ sórí ètò ẹ tẹ̀síwájú àwọn ìyá mi ń bẹ bí wọ́n máa gbóhùn yín.
4: Àwọn ẹjọ́ mo kàn fẹ́ bẹ̀ wọ́n nítorí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe fẹ̀yìn tó bá jẹ́ pé Nàìjíríà something ṣe tó jẹ́ pé ọ̀sìn ṣe kó má di pé bóyá èrò wá ń rọ̀ ṣe ẹ̀ wọ́n wá ń lẹ̀ sí quality wọn. Ìyẹn ló jẹ́ pé máa fẹ́ bà wọ́n sí.
1: Ó ṣe kókó.
4: Ó jẹ́ pé wọ́n máa maintain.
1: Quality.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun bàbá.
4: Ìyẹn wà important gan.
1: Ó ṣe pàtàkì púpọ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ́sọ̀. Láti Ayọ̀bọ ni bàbá ti pè Michael lórúkọ wọn wọ́n ní pé kẹ má pẹ́pẹ́ o pé ṣe ń ṣe tẹ̀ ń ṣojú lówó yìí te ti e je ko ni lara ko sun yin pe e san gole kan ni ti owo chemical ba ngara si e inu a ma lo oke si lati ri pe e se ni ba mu si e ko ri ka yan le roju lowo ra kan de ri pe un to ra joju to to bawo le se se te te e kuro lona oju lowo te se te ri pe oju lowo ina le nse pelu bo chemical se won ti gbogbo won ati bawo yan se nboyin mama san sin mama ni pelu bawo se nse pe o ko rorun po la se ni last week o ti sise awon yan to ti gbese fun won sise na ise po nle wa ni ko je kin kan te da gbogbo e po jare kin sha ti e ko fun won kan ri won ri se gba
2: e se olotu adupe folorun lati ojo ti Lagos State Standard ta tin fi awon ibo je won lohun je ku fo tori egbe to loruko ni awon register ni state awon ni state te ba de wet creation sin te ba bere Lagos State Standard won ma Omo lese kese
1: dada lomo yin
2: omo wa be mo wo
1: so a gbono se nkan to ku
2: die ka to ni alimoso na a wa registered ko to ko si te ba to wa di agbade okedo te ba to wa so pe ah Lagos State and die o won ma ni te ba ni pe bo ni office won wa won ma so fun pe lami kan le
1: ni ami kan le be ni
2: ami kan le la wa
1: gogo e ti soro to bayi
2: Kampala market ba se ni iso ni be a se training ni be gbogbo wa la ni shop ko la ni shop nbe en to ni shop meji meta wa nu wa
0: be
2: ti gbogbo awon egbe ti won ni so nibe
1: ni
2: so to je pe tawon yan ba ti need a fe se yawo ni a fe se sile ni a fe se ko mo ni bawon yan se wa nbu ko lowo wa niyan lowo lowo ba bi se nso
1: yi ise awon ise owo wa ni orile ede
2: yo culture wa ni ise wa gangan
1: be ni
2: je pe tawon yan ba ran to ba bu sara ba yin gan
1: Ite bu sara igbo
2: ojoju
1: be ni mo tun ra won se lori phone pe ah e ma wo awon ise yi
2: o ise teri yen je ta lai
1: o dabi oyinbo lo se ni
2: ni mo jogu lati nse
5: apota ni ti mo wo yi
2: eleyi so ba pe ka won ni gbogbo wa patala ni
5: gbogbo awon teri
1: awa gan gbe se baba e
2: ba se wa la
5: e ba gbe
1: wa e ba won soro lomo ke to wa ka e baba mi no ofi lo
5: lo se ni e ba se o ba contract e pe wa
2: A ba yin se
1: a le gbe call mo a le gbe ipe kokomo tori a lati se a se news at 6 a ni choice we need to take our news at 6 so we need to round up on the program right now awon ati gbo opolo e de soro to yin ya mi e de so opolopo oro ni bi bayi ohun te a ma se bayi a wa je ka awon yan mo awon to fe ko eko to won fe wa fun e wa ko wa leko e wa ko ba se ma se kini yo a fe ra bawo la se wa ba ah le gbe call mo ah ibi te le wa ba wa e ti da do pa mi kole ibo ni la mi kole e wa fun won ni number ti won le pe bayi pe ah e fe pe egbe wa o ta nda agbado oke odo alimoso e po wa sori ila yi number wo don le pe yin si bayi e ja fun won ka tete random lori eto ka de se
2: kia
1: be ni number yin e pe bayi
2: 08034 3428 2891 24
1: a pe le ko si ka awon yo le gbo dada awon to fe keko boya church ni o mosala si ni o ile eko ni o via grammar ni ibi ki bi te ba e ka awon mo iko eko yi e pe won sori number yi e pe le kan si
2: 080 080 34 34 28 28 91 94 24
1: ago te le pe ni number te le pe nigba kugba te ba fe ri won e fe se ohun ko won e fe gbe contract wa ba won number te le pe ni ebo le wa wa ni agbado oke odo
2: wa ni ami kanle
1: ni ami kanle lagbado ki odo
5: o le ba ko la wole
1: aha e se won tu ba wa fu
5: yi description o de to le ba command wole
2: e jo ma fe safikun nipa number yi
1: o ya
2: se mo pe ilu okin wa lai lo lori
1: be ni
2: en to je president Lagos State and die
1: be ni
2: Abdul Rashid temi to pe je fi number won na si
1: ah iro e ma ja fi number won le o ah e fi number won se gbe ko je ko ma pe yin ke ma wa fun e ma ja mo fun won o da be to ba ti be si pe won ba lori so pe ah wo le tu ti e wo le leyin ba e je ko ma pe yin e wa ja mo pe ati lo sise nbi ko bayi bayi o won de paru wa 660 lu bayi mo lati pari eto yi ni kia kia life akoko sobo mi o le pari eto in few seconds I need to do something very important. I have a beautiful child. I want money to want share joy be lonely. Her name is a yini mofe oluwa oluwa telia yomi. Today she's 8 o'clock. Today she's 8 years anyway, and we need to celebrate her. Absolutely, we'll celebrate her so well. Her name is Eyini Mofe Oluwa Oluwa Tele Ayomi. God bless you. Happy birthday to you. You will grow in age, grow in wisdom. You will grow in all understanding. God bless you. Keep growing, and we love you so much. Mommy loves you, and we love you so much. Eshin kupo yin ya mi te wa sori eto loni, and lati pari. Bye bye. Adara fun yin a ma ri yin ba ni gbogbo gba o. God bless everyone.
2: Eshin thank you so much.

àṣewájú àti àṣeyọrí rẹ ó dá lórí ibi tí òye ẹ bá mọ lórí àlàsílẹ̀ ayé. Ibi ó bá lóye mọ lórí àgbékalẹ̀ ayé yìí, ibẹ̀ ni ó máa ṣe àṣeyọrí mọ. Lákọ̀ọ́kọ́, mo fẹ́ kó mọ̀ wípé kì í ṣe torí pé o fẹ́ bímọ o náà lọ́mọ ṣe máa yè mọ ẹ lọ́wọ́, rárá. Torí pé o mọṣẹ́ ṣe, ìyẹn ò ní sọ ẹ́ di ẹni tó máa ní láárí láyé. Kódà mo mòwó ṣe, mo mọ bọ́ ṣe ń tajà, ìyẹn ò ní pé kí owó dúró ní ọwọ́ ẹ. Gbogbo ohun tó wà nínú ayé yìí tí wọ́n tó mú ayé rọrùn, tó mú inú ènìyàn dùn láyé yìí, òun ló ní control. Bó o bá máa gbékalẹ̀ ayé bẹ́ẹ̀, o ò ní lè gbé ayé ìrọ̀rùn. Gbogbo ohun tán pè ní ìrọ̀rùn, ìdùnnú, ayọ̀, ìṣerere, ìgbéga, àṣeyọrí àti ìbùkún, ó ní control. Ó níbì kan tán ti ń control ẹ̀. Kò sí gbogbo ẹni tí ò bá ní control ẹ̀ lọ́wọ́, gbogbo nǹkan wọ̀nyí máa dàbí àlá lójú ẹ̀. Tó o bá rí ẹni tó ń fiṣẹ́ lé owó, kò kì í rí kó jọ láyé. Bó o bá rí ẹni tó jẹ́ wípé ó fi connection wá ìrànlọ́wọ́, ó ṣeéṣe kó dẹrú lọ́dọ̀ ẹni tí ó ti ń wá ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ gbogbo ohun tó wà nínú ayé yìí wọ́n ní control. Gbogbo ohun tó mú ayé rọrùn, mo tún wí lẹ́ẹ̀kan sí, gbogbo ohun tó múnú ènìyàn dùn láyé, gbogbo ohun tó mú ayé rọrùn, gbogbo ohun tó jẹ́ kí ènìyàn débi ọ̀la láyé, ó ní control.

gbogbo n ton wo pe o n tako eyin na won le mi to ba je wi pe o n sa ere o de ri asekojo o didi emi kan o lo duro ti e ti o fe ko se aseyori pa mi gbo ijinle to wa ninu aye niye je so concept aye fun boya o ma yi e die so ori to ba dede ri eni to dide nigba mi o le je iseun fi olorun lori to ba ri iseun fi olorun o le dede dide tori iseun fi olorun ma fara won ni ona meta olorun kan dede se eyan lori lai mori ati lai gbadua imale olorun kan ma tan si o kan ma se lori ni at random igba mi olorun ma se eyan o ma se pasia a kan ri pe awon kan a kan meni ka fi enikan le even ni igba ikeyin gangan bibeli wi pe igba kan bo a o mu enikan a o fi enikeji le eni meji o ma lota a mu enikan a fi enikeji le iseun fi olorun niye bo to ba ri aye yi to dabi pe o n ba nkan ja ko de ye mo wi pe o didi emi lo n ba ja bo ba n wa aseyori mo wi pe o didi abemi kan o lo n wa abemi ye de ni control to ba ti de pe o so control enu abemi keje to n pa yan lekun o ma bo sinu aye e po ekun o didi emi ni bibeli so wi pe o le pe di ale ekun ki fe fi eniyan le lara awon agbara meje to le kan to je wi pe won ma n ba eni to ba n wa se yori fa ijogbon o ni ekun wa lara e o ni ofo ofo ye la fi gbadua loni pe ki emi ofo ko pada ninu aye e ta e ba ri eni to joko sinu ofo o ni bibeli so wi pe eni to joko mi ofo a o pada so di eni ti o di omo kupo Psalm 64 bibeli wi pe ibi ahoro o ni agan joko be ni sa eni o ba de joko ni bi ahoro ibi ofo o lo joko o ya o mo pe ibi to joko ninu emi tabi ohun to joko sinu aye e ohun lo n ba ise eja ti seye ofin lere o ni won tun poto wa pelu ijinle lale yi ibi ti ahoro ba ti wa ayo ki de ma n gbe be ekun lo ma n wa nbe bi won se ni ajosepo niye o ni mo fi wa lale ti mo wa sure fun o ofa ofo to ba o to je ki ekun raye laye e ofa ofo to ba o ti o gba ayo laye laye e ofa ofo to ba o to fi layo lori awon omo e ofa ofo ti a je ta si o eyi ti o je ki okan re o balẹ nidi ise re oruko jesu olugbala oluwa le jade mo so fun won gbogbo eniyan to wa lode oluwa wi pe ki a fi ile isana ofo ka fi gbadura o mo to ma se fun mi laaro la wa lo ra isana eyokan eyokan fun omo e eyokan fun ara e eyokan fun oko e wa wa da isana to wa ninu e wa wa da si omi wa wa lo dadu wa lo da sinu igbo pe eyin agbara te pa o ara mo mi ninu ti aye mi fi wa lofo ofo isana ye o lo fe fi gbadura ma de fo eni sam to ma ka si mo gbagbe mi ofo awon to lo gbadura ṣùgbọ́n àwọn tó ní pálí òfo yẹ olúwa ní kí n gbà lọ́wọ́ wọn kí wọ́n kọ orúkọ wọn sí kí wọ́n kó wá bá o ní orí òkè ní ẹ̀dẹ́ òun ọlọ́run wá fún mi ní tí màá ṣe níwájú òun ni màá ti fi yọ̀ sínú ẹyọ kọ̀ọ̀kan nínú ẹ̀ màá wá gbàdúrà sí pé olúwa lé òfo jáde nínú ẹni tí wọ́n kọ orúkọ ẹ̀ ohun tá a fẹ́ fi gbàdúrà nìyẹn gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà ìsáyìdà kó dọ́dọ̀ mi lálẹ́ yìí tájọ gbàdúrà tàbí kó dọ́dọ̀ mi láàárọ̀ ọ̀la lágo mẹ́wàá sí aago méjì èmi àti abiyamu gbogbo ń gbàdúrà òfo tó jókòó sínú ayé àwọn ọmọ ẹ tó wá ń fi ayé wọn pa ẹlẹ́kùn tó sọ wọn di ahoro tí wọn pàdé olóore olúwa máa lè jáde gbọ́ mi dáadáa gbogbo wíkẹ́ndì gbogbo ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀mí òfo yẹ o là ń bá wí a fẹ́ bá òfo wí àti iṣẹ́ òkòkò a fẹ́ bá wí má ṣe aláìdọ́dọ̀ mi èmi àti ẹjọ́ ní àdúrà yẹ bó o bá lè wá lórí ò ń bọ̀ ní ọ̀la gbogbo ibi o bá ti ń bọ̀ gbogbo ẹ̀yin ará mi tẹ́ wà ní ọ̀nà jíjìn ẹ múra ẹ pàdé mi ẹ̀yin tẹ́ gbọ́ mi ní ìjẹ̀bú tẹ́ ń pè mí láti ìsàrà ẹ̀yin tẹ́ ń pè mí láti

0: Agam, ẹ dá pẹ̀mí láti Mòwe, ẹ dá pẹ̀mí láti Badagry, gbogbo yín pátá lolúwa ní kí n kójọ, kí n gbàdúà fún yín. Olúwa wá wí pé tí mo bá ti gbàdúà fún yín pé kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe, òfò máa jáde láyé yìí, àkójọ máa wà. Ó mọ̀ mo ti sọ fún ẹ pé ní àwọn ìgbà kan wà tó jẹ́ pé mò ń làálà, mò ń ṣiṣẹ́, àwọn èèyàn ò ní wá chọ́ọ̀chì á ṣòfò. Ọjọ́ kan mo wá lọ bí àdúà, olúwa wá ní màá fi ìran wọ̀ ẹ́, olúwa wá ṣí mi lójú, wọ́n wá mú mi lọ sí chọ́ọ̀chì. Èrò wá pọ̀ nínú chọ́ọ̀chì, ìta kún, inú ilé kún, inú mi wá dùn. Olúwa wí pé béèrè lọ́wọ́ ẹnìkan nínú wọn pé kí ló dé tẹ̀ wá chọ́ọ̀chì. Ẹnìyẹn wá sọ fún mi pé àwọn kì í ṣe ènìyàn. Mo wá ní kíni, ó ní àwọn ni ẹ̀mí òfo, ibi táwọn bá jókòó ènìyàn kì í jókòó ńbẹ̀. Ládùn bí a kàfárí dazoli ayaba, òfo tó jókòó sí ṣọ́ọ̀bù ẹ tí ò jẹ́ kó ní kọ́sọ́mà, òfo tó jókòó ti ọmọ ẹ tí ò jẹ́ kó pàdé olóore, òfo tó jókòó sí ibi tó ti ń ṣiṣẹ́ tó fi jẹ́ wípé àwọn tí ń bá ìrajà fi sá, òfo tó jókòó sínú ọwọ́ ẹ, òfo tó jókòó sí àpò ẹ, òfo tó jókòó sínú ìṣúná owó ẹ, òfo tó jókòó sínú ilé ọmọ ẹ. Ibi tó fo bá ti wà, àhòrò á wà ńbẹ̀. Ibi tá àhòrò bá ti wà, ẹkún á wà ńbẹ̀. Ibi tẹ́kún bá ti wà, ìbànújẹ́ á wà ńbẹ̀. Bí wọ́n ṣe ṣora wọn kọ́ nìyẹn. Ṣùgbọ́n principal officer wọn ò ní òfo. Olúwa ní kò lè jáde nínú ayé ẹ. Dádì, ó lè sakọ, ó lè sakọ rárá. Ibi tá àjọba dé yìí, ó lè sakọ. Mo mọ̀ pé ò ń pè mí. Mo dẹ̀ appreciate pípè tó ń pè àti bẹ́ẹ̀ni àti ẹjọ́ sọ ń gbàdúrà lórí fóònù. Ṣùgbọ́n ó lè dúró lọ́jọ́ Sunday. Ọjọ́ Sunday yìí, ìsánà òfo olófin mú bọ̀ lọ́dọ̀ mi. Wá kọrúkọ ẹ síwájú àtẹ̀yìn ẹ̀. Ó mú bọ̀ lọ́dọ̀ mi ní CH25 Assembly. Àwa bí ọmọ tá a fẹ́ kí ọmọ wa pàdé lófo, à ń pàdé ní ọjọ́ Saturday 10-2 láàárọ̀ la fi máa gbàdúrà. Òfo tó jókòó sí ọ tó ní iṣẹ́ abiyamọ òní lérè, Olúwa ṣe nídìí. Agbára Ọlọ́run dá ọ láre, ọwọ́ Ọlọ́run ràn ọ lọ́wọ́. Àánú Jésù dìde sí ọ, ìrànlọ́wọ́ Jésù dìde sí ayé ẹ. Gbogbo tó fẹ́ ṣe fún mi nìyẹn. Ìwọ tó bá ti yọ wá wá ka Psalm 64 lè lórí. Psalm 64 àti Isaiah 54 ó ló máa kà lórí páálí ìsánà òfo yẹ. Wá wá kọrúkọ ẹ síwájú, wá kọrúkọ ẹ sẹ́yìn, wá tì í. Ó ń mu bọ̀ lọ́dọ̀ mi láàárọ̀ ọjọ́ Sunday, aago mẹ́fà ìdájí sí aago mẹ́wàá àárọ̀. Àdúrà àárọ̀ darapá ni labá fi gbàdúrà. À ń lọ, àádẹ́ ń múra ni. Máa gbà lọ́wọ́ ẹ, máa wá mu lọ sórí òkè tí mo máa ń lọ lọ́dọọdún. Máa buyọ̀ sí lórí òkè. Máa wá ṣe àdúrà sí pé gbogbo agbára tó jẹ́ òfo tó jókòó tiẹ̀ ó lọ. Lórúkọ Jésù Olùgbàlà, iṣẹ́ rẹ máa lérè. Dádì, wo iṣẹ́ yẹn, ṣé wàá fi ilẹ̀ adẹ̀dùn fún mẹ́ lọ́wọ́? Ìwọ náà wo agbègbè ẹ, ó rí ẹnìkan tó tiẹ̀ lè pè kó pè ọ́ kó ràn ọ́ lọ́wọ́ torí òfo jókòó tiẹ̀. Olúwa máa ṣí nídìí, agbára Ọlọ́run yóò dẹ̀ ràn ọ́ lọ́wọ́. Wàá rí ọ̀nà lọ, yóò dẹ̀ dára fún ọ. Múra kó pàdé mi. Bẹ́ẹ̀ ni sà, gbọ́ address number 10 Bawa Line ló ń bọ̀ ní Maruga. Tó bá ti dé mìíràn kàn gbé ọ̀kadà kó ló ń lọ sí church tó wà ní Power Line ní Maruga lẹ́gbẹ́ hòtẹ́ẹ̀ ní Touch Hotel. Hòtẹ́ẹ̀ méjì tó kọjú síra wọn, wọ́n ti mọbẹ̀ ní Power Line. Wá ja ẹ tó bá jẹ́ ìpájà ló wà. Bó ṣe jókòó sílé tọ́jà ọ̀tà yìí, mami ètò le jù ẹ lọ ni. Mo sọ fún ẹ pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ẹ oló ní control. Òfo ló ń control ṣọ́ọ̀bù ẹ, òfo ló jókòó síbẹ̀. Ibi tó fo bá tẹ̀ ti jókòó, ayọ̀ iṣẹ́ kì í jókòó ńbẹ̀. Agbára Ọlọ́run àti ìtọ́ni Ọlọ́run bí ìgbésẹ̀ bíi wòlíì. Oló lé òfo jáde láyìíká mi. Oló jẹ́ kí n rí ènìyàn gidi ràn mí lọ́wọ́. Oló jẹ́ kí n lé èèyàn gidi láyìíká mi. Dádì mi, wá padà yin Ọlọ́run. Ọ̀nà rẹ̀ àlà ojú òní tí ọ yóò dára fún ọ. Gbọ́ eléyìí sà, ibi tí màá parí sí lálẹ́ yìí ni. Olúwa fún mi ní instruction tó le. Bẹ́ẹ̀ ni Olúwa ní pé sọ lórí rédíò fún gbogbo ẹ̀dá àlàyé tó bá kíà àti gbọ́ pé òun fẹ́ sọ oṣù kẹjọ bí oṣù ìrànlọ́wọ́ tí ò ṣe ṣàlàyé. Olúwa wá ní pé má jẹ̀mú lòun ó fi rìnrìn àjò pẹ̀lú gbogbo ènìyàn ní oṣù kẹjọ. Oṣù kẹjọ yẹn wọ́n pe kinní kan ní August visitor. Àwọn àlejò tó pèrò ó máa dé bá ọ láyọ̀. Olúwa wí pé òun máa jẹ́ kí àlejò ayọ̀ ó bá àwọn ènìyàn òun tó bá fi gbàgbọ́ bá àwọn rìn. Olúwa wá ní pé kí n sọ fún gbogbo àwọn tó bá gbọ́ kí wọ́n fún mi ní ọ̀rẹ́ bọ́ àlejò ayọ̀. Irú ẹ̀ gbọ́ wo lolúwa ní kò rú? Mami, ó lè díẹ̀ o, ó pọ̀ díẹ̀. 1,100 naira mọ́kànlá. Oluwa wi pe gbogbo eni o ba da o ma je ki ale ayo aba particularly eyin te gba salary te ri nkan te fi se eyin te sise ti o je pe ipari osu lekun ma wa gbogbo eyin te ntaja gbogbo eyin te e duro ninu olorun te gba olorun bo alejo ayo nbo ni august oluwa wi pe ki n gba 1100 lowo e ko fi ba ohun mule pe ohun ma ran alejo ayo si o ni osu kejo mo be oloruko oluwa ta ore yi 6142083872 jump in last time 6142083872 Ope Daniel Olufemi Komolafe wa wa pe mi baba mo ti da ore bo alejo ayo mi e so nti ma se fun mi ba wa so fun Psalm to maka ba so fun Psalm ye Oluwa so pe awon to ba da oni kin fun 0800 2098 0070 14 33 81 11 tabi 080 2861 2238 0800 2861 2238
1: Ben, Olorun ran lowo si o wa de ri owo ri Olorun ma gbagbe Psalm ta n ba lo Psalm 46 Jehovah Jireh 121 Psalm 60 Jehovah Jireh 21 time ati Isaiah 46 ma gbagbe e mo so fun pe 21 days olo ma fi ka to de ma ka ni gbogbo igba iranlowo de ba o alaafia fun o oru ayo lo ma sun God bless you
2: from Lagos this is
3: Jordan. 5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: ọpẹ́ wa. Èní ní ọjọ́ Friday tó jọjọ́ agbára. Àwọn táyé sọ di ọ̀lẹ́ tó ń sọ darọ nú ilé aláìní àti aláìrọ́wọ́ yọ. Olúwa tàwọn jí. Fà wọ́n lọ́wọ́ sókè. Máyọ̀ ṣàgbé. Gbogbo àwọn tó fi gbèsè ṣayé wọn, Olúwa ká gbèsè kúrò. Àwọn tí wọ́n fi àìsàn sùn tó fi ń jí. Olúwa ká kúrò. Ẹlànà. Ẹlànà. Ẹlànà. Ẹlànà. Ẹlànà. Ìtìjú. Máa lọ àbùkù. Máa lọ àṣérí. Máa lọ àbùkù. Ìnira máa lọ kí ọ̀nà là kílẹ̀kùn
1: ṣe
0: kẹ má ṣàláìní ọfà ikú tó wà lára wa kó jáde ìtìjú àti àbùkù kó jáde ìrànlọ́wọ́ kó dìde àní ṣàláìní jésù ló wà.
1: Bàbá èní ni ọjọ́ Friday ọjọ́ agbára kí lóhun tẹ ẹ fẹ́ bá sọ lákòókò.
0: Èní ni ọjọ́ Friday tó jẹ́ ọjọ́ agbára tí ó jẹ́ pé èní ni Anne ti ń ṣe àṣálẹ́ orin ìlú àdúrà ti ọ̀rọ̀ Ọlọ́run. Èní ni on the 30 nínú oṣù keje ọdún tó jẹ́ July. Ìníjẹ́ ọjọ́ tó dá yàtọ̀ tàbá wò nínú àwọn ẹ̀ka tí ìkórè wa ní ilé jẹ́ kan nínú ẹ̀. Ìṣòro àgbangbala tí máa ṣe gbogbo èèyàn tó gbọ́ mi ni mò ń retí kẹjẹ́ kájọ gbàdúrà. Nínú ẹ̀ ni gbogbo àwọn nǹkan tí mo gbàdúrà sí ní oṣù mẹ́ta àti òróró fún oṣù mẹ́ta tí mo lò a máa àná ìtiwa. Adẹ̀màjọ gbàdúrà papọ̀. Olórin máa kọrin, a máa jó, a máa kọrin, a máa yẹ olórin sí. Mo retí ní àṣálẹ́ yìí bí ò lè gbà wá kò síbi tá a fẹ́ lọ náà pé ká manage bí lọ. Nínú gbọ̀ngàn ìjọba ìjọba ti débẹ̀ náà ibẹ̀ náà tóbi ṣùgbọ́n kò gbẹ ìró wa. Gbogbo àwọn ẹ̀ka ìjọba ló máa pé sí bí àwọn kwaya láti orísun ìyè ní adòdò. Àwọn náà máa jọyìn wa pẹ̀lú àwọn kwaya míì náà àti àwọn olórin. Nínú àwọn olórin tó máa wá ní Esther Ìgbẹ́kẹ̀lé, Ṣẹ́gun Ajídára àti Klóbele, Taiwo Jòdú àti tí ń ṣe Kéṣìlìkì àti tiwa Lọláṣì Abáṣẹ́dọ̀ Dùgbẹ̀. Àwọn náà máa wà bẹ́ẹ̀ àti Princess Adimola Jordan àti Sega. Àwọn náà máa wà bẹ́ẹ̀ láti gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ. Mo wá retí gbogbo àtàbáṣọ lórí ìfẹ́. Ara ìfẹ́ náà ni mo ń sọ fún yín náà nìsí. Tó bá fẹ́ràn mi, ìwọ náà wàá ṣe pẹ̀lú mi. Èmi ti wá kéde fún yín láti jíyàn Ọlọ́run. Ẹ̀yin náà máa níbì kan náà tẹ́ tí wọ́n àti mọ̀ pé ìyẹn ọlọ́jẹ́ kàtà lọ́mọ ibi tó ti ń wá. So mo retí ẹ ní alẹ́ Friday òní yìí gangan. Mo retí ẹ. So yáre dára fún wa. Láàrin ṣe tì. Májẹ̀mú kò ṣeé ṣe. Òpin máa dé bá.
1: Àmì Jésù.
0: Aláàánú wa tó ti lọ́ máa padà. Ilẹ̀kùn tuntun máa ṣáwásọ̀ lórí ìfẹ́. Ìwé òwe orí kẹwàá. Ẹsẹ̀ kejì.
2: Ìrira ní ru ìjà sókè.
0: Ìrira ló máa ń ru ìjà sókè.
2: Ṣùgbọ́n ìfẹ́ bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀.
0: Ìyẹn ni pé ìfẹ́ ó bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ìrira mo kórira ẹ. Nǹkan burúkú ni o. Ẹni tó bá kórira èèyàn lè pààyàn. Ṣùgbọ́n ẹni tó fẹ́ràn èèyàn á gáìdì èèyàn tòdì lẹ́vù. Mo dẹ̀ gbàdúrà fún ẹ, òǹda láìní.
1: Àmì Jésù.
0: Ilẹ̀kùn á dẹ̀ ṣe.
1: Àmì.
0: Àṣírí wa dẹ̀ bò.
1: Àmì.
0: Ó sọ̀rọ̀ lọ́mọ yẹn tí ó yẹ ká dẹ̀ sà.
2: Bí ète ẹni tí ó mòye ni a ó rí ọgbọ́n ṣùgbọ́n kò mọ̀ ní fún ẹ̀yin ẹni tí òye kú fún.
0: Ìyẹn ni pé tá a bá nífẹ̀ẹ́ má jẹ́ ká máa sọ̀rọ̀ àkànfàṣá ọ̀rọ̀ gbàgùgbàgùgbàgù ká máa sọ síra wa. Ara kórira ló wà, ara ká bínú ẹni ló wà. Ibi tí ẹni tó bá dẹ̀ bínú èèyàn lè pààyàn. Àní dáláìní.
1: Àmì Jésù.
0: Ìyẹn ni Matthew 19:5-6 sọ wípé.
2: Ó sì wípé.
0: Ó wípé.
2: Nítorí èyí ni ọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀. Yóò fara mọ́ aya rẹ̀.
0: Ìyẹn ni pé Ọlọ́run tó dá ayé dá wa ní takọ-tabo. Ó dá wa láti bára wa ṣe papọ̀. Láti jọ gbégbé ayé àlàáfíà. Ìyẹn ni téèyàn bá nífẹ̀ẹ́ tó bá ní pride tó ń pè ní gbéraga ni kò dáa náà ìké. Téèyàn bá ní ọ̀rọ̀ burúkú lẹ́nu kò dáa náà bákan náà. Ìyẹn ni pé ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bọ́ Ọlọ́run rè ká dẹ̀ fi ìfẹ́ dán Ọlọ́run wò. Àní ṣaláìní o. Ìyẹn ni ìwé Efésù orí 5:25.
2: Ẹ̀yin ọkọ. Ẹ fẹ́ràn àwọn aya yín.
0: Ìyẹn ni pé tá a bá wọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin bá dùn gba 3,000 pẹ̀lú ọmọ mẹ́rin. Ọkọ dẹ̀ mu ọtí níta kò lè ṣe kó má mu ọtí kó má jẹ pẹ̀sù. A ti rí pé ibẹ̀ yẹn ti ní kọ́má. Ìyẹn ni pé ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín. Ẹ tọ́jú áńgẹ́lì ni wọ́n, ohun ẹlẹgẹ́ ni wọ́n. Téèyàn bá mu obìnrin tọ́jú nǹkan máa rọrọ̀ fún. Téèyàn bá mu obìnrin náà láti sọ̀rọ̀ tó máa gbomi lójoomi lójoojúmọ́ bí pẹ́ nìyẹn kàn dẹ̀ mú kọ́kọ́rọ́ ó dẹ̀ tilẹ̀kùn mọ́rẹ̀ ó dẹ̀ sọ sókun bó ṣe rí gangan nìyẹn. Ìyẹn ni ìfẹ́ wa gbọ́dọ̀ jinlẹ̀. A gbọ́dọ̀ ní ìdáríjì, a dẹ̀ gbọ́dọ̀ ní ìfaradà, a gbọ́dọ̀ ní ìpamọ́ra. Mo pray fún wa o. Àní ṣaláìní.
1: Àmì.
0: Ọkàn wa dẹ̀ balẹ̀.
1: Àmì.
0: Ìyẹn ni pé ẹ̀yin ọkọ ẹ fa àwọn aya yín mọ́ra. Ẹ má yòdì nínú ilé o. ibi to ni ba wa da drug tin gba iwe

0: Kolosi oriketa ẹsẹ 9:18.
1: Ẹ̀yin aya. Ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. Gẹ́gẹ́ bó ti yẹ.
0: Ẹ̀yin aya, ẹ máa tẹrí. Ó sọ tọkùnrin, ó sọ tọbìnrin. Níbi tí tẹríbádẹ́bádẹ́ wà, ibẹ̀ ni ìfẹ́ ti jinlẹ̀. Níbi tí àbá ti tẹríba fún ara wa, níbẹ̀ ni ìkórìíra àti ọ̀rọ̀ kọ́rọ̀ yóò ti máa jáde. Ibẹ̀ la ti máa rí pé jẹ́ ọmọ lágbájá gbé ká lọ fi ṣoògùn owó. Ṣé lágbájá tiẹ̀ náà yóò mọ̀gùn owó ṣe? Òun náà nífarada ni, ẹwọ́ náà nífarada, brọ́dà. Gbogbo èèyàn tó ṣoògùn ọkọ ló pè fún, gbogbo èèyàn tó ṣe ajo owó kọ́ ló ṣiṣẹ́ fún. Ìyẹn ni pé mo fẹ́ kó ní Ọlọ́run, májẹ̀mádẹ̀ṣẹ́ lórí ẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ já gbàdúrà yìí o. Olúwa, ọwọ́ ayé tó wà lára mi fẹ̀jẹ̀ rẹ, páìpẹ̀ jẹ Jésù nígbà mẹ́ta. Gbogbo ọwọ́ ayé tó bẹ lára mi, ó yá pòórá.
2: Ẹ jẹ́ Jésù.
0: Ẹ̀yin ọmọ ẹ̀já gbàdúrà pé ọfà má ṣeré lára, bóyá bá iná jáde.
1: Májẹ̀múṣẹ́
0: lórí yín, ògo yín yọ, ìràwọ̀ yín tọ̀, ẹ̀nira láìní. Olúwa bá mi ṣe ogun àtiléwà, ogun àtiléwà tó fẹ́ sọ mí dàgùn alẹ́, ogun àtiléwà tó fẹ́ jẹ́ kí n máa má mú bọ́ ohun rere, ogun àtiléwà tó fẹ́ sọ mí lónígbèsè, ó yá jáde nínú ayé mi. Bẹ́ẹ̀ ti wí àdẹ̀rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà gbàdúrà, agbára tí ń lé olóore lára mi. Ẹ̀mí tí ó jẹ́ káwọn èèyàn kórìíra mi kán máa sá fún mi. Ẹ lé ẹ̀mí burúkú yìí jáde, ẹ̀mí á sọ ní dèrò ẹyin. Bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ máa rí bẹ́ẹ̀ o. Ẹ sọ pé back to sender. Ohun tí wọ́n gbélé mi lọ́wọ́ láti fi gbẹ̀mí mi. Ẹjọ́ gbẹ̀mí ẹni tó ràn sí mi. Iṣẹ́ burúkú tán ṣe sí mi láti fi gbẹ̀mí mi. Ẹ gbẹ̀mí àwọn tó ràn. Jésù Olúwa wa, ẹ já gbàdúrà Olúwa, mo fẹ́ dìde. Ẹ wá gbé mi dìde, mi ò gbọ́dọ̀ ṣubú mọ́. Bẹ́ẹ̀ ti wí ọmọ àríbẹ̀, ọ̀nọ́là, ilẹ̀kùn ṣí, àṣírìbò, ẹlọ́rọ̀gòlò, ẹ̀ẹ́nì rí pọ́njú, ẹ̀ẹ́nì rí ìdíwọ́, ẹ̀ẹ́nì rí ìdàrú. Májẹ̀mú àṣẹ, aláburúkú yẹn ni mo lé jáde, ó yá jáde. Jésù la wa.
2: Ohun bàbá náà lẹ́gbọ́ ìfẹ́ náà ló sọ nípa rẹ̀. Mo bẹ́yìn náà ti gbọ́kọ̀ àbí méjì nínú ohun tí bàbá wa sọ. Ilé ayé tí ò ní wòlíì ilé ayé asọ ni. Fẹ́yìn tí ẹ fẹ́ bá bàbá wòlíì sọ̀rọ̀, ẹ̀yìn tí ẹ fẹ́ pe bàbá wa, àbí tí ẹ fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́, ọ̀wọ́n ẹ̀rọ tẹ lè pe bàbá wòlíì sí àti àkáùntì tẹ lè fi ran ìpàdé yìí lọ́wọ́. Bàbá, ọwọ́ ẹ̀rọ ló lè pe.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09 1 26 26 28 28 82 82 16 16. Ẹ pè níbẹ̀ yẹn, WhatsApp ni yẹn, pẹ̀lú
2: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ ìkejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 70 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn àṣí. Òun ni Echo Bank 38 12 15 58 68 43 38 12 15 15 68 63 43. Bánkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyiki Mole Ayo Parish. Òun ni 411 01 01 89 89 25 252. 411 01 01 89 89 25 252.
3: ní report number one láti fi 3 years la ní mo ti dàyà tó kan yẹn láti fi 3 years mi ò lè fún ọ̀sẹ̀ tó kan pẹ̀lú gbogbo àwọn ẹni but láti ìgbà tí mo ti lórí tí mo ti wá lórí ìjọ yìí mo ti ń sùn yàtọ̀ títí tẹ́lẹ̀ nílá yẹn mo ti dúpẹ́ lọ́pọ̀
4: lọ́pọ̀
3: àjámbèrè láti
4: wọ́n bà lọ́wọ́ yìí
3: tó ọlọ́run fàyè gbà wọn.
4: bẹ́ẹ̀ lè lọ.
3: Mo pariwale ní yàtọ̀.
4: mi ò mú ṣẹ́
3: ẹ̀dáwọ́
4: yẹn sókè.
0: Ẹyẹ ọmọ ọlọ́run tẹ bá rí ẹ̀rí àwọn èèyàn lẹ́tí gbọ́ yẹn ẹ̀rí tí ẹni mọ̀dé ń retí tá bá wo ti phone number mo ti pè fún yẹn pé tí ò bá yé yín fún tá bá sọ tá bá wo mo ti pè account fún yín ecobank fabi michael osoji mo dẹ̀ ti pè fidelity bank tó jẹ́ tó gbórúkọ church jáde tí wàá ní pẹ́ jẹ́ ká support a dẹ̀ fẹ́ ṣe kórè mo retí wọ náà nínú kórè tá fẹ́ ṣe bóyá o lè mú nǹkan wá ni o bóyá bákan ni o mo sáà retí ẹ bá wa dá sí ìkórè tàbí kó bá wa sí láti rẹdíò ṣùgbọ́n láṣàlẹ̀ gangan àṣàlẹ̀ ọ̀pọ̀ ìbùkún ni tí ọ̀pọ̀lọpọ̀ olórin mohammed àti àwọn ọ̀ránṣọ́ ọlọ́run tó máa súre fún wa mo dẹ̀ mọ̀ pé nínú eléyìí ó máa já gbangba ó máa kó ní kòkó ó máa kó ní kọ̀rọ̀ ọlọ́run máa fi ẹsí gbangba iṣẹ́ rẹ̀ máa yọ̀ ní gbangba gbogbo òkùnkùn tó tẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ mọ́lẹ̀ iná máa jóun mo ti wí ọ̀dẹ̀ máa rí bẹ́ẹ̀ ó ní dáláì ni ó ní kó gbá wọlé gbogbo ohun tó fi ṣàgbàna fún ẹ ó dópin láti òní jésù lọ.
5: ẹ̀rọ
0: tí ẹ lè pè mí sí 091 26
5: 26
0: 28
5: 28
0: 82
5: 82
0: 16
5: 16.
0: ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
5: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: ẹ̀rọ kejì òun ni 080
5: 50
0: ẹ̀rọ ìkẹta 070 69 94 99 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Ecobank 38
5: 12
0: 15
5: 68
0: 43 38
5: 38
0: 12
5: 12
0: 15
5: 15
0: 68
5: 68
0: 43 báǹkì kejì tá a lè fowó tó jẹ́ church account ó máa gbórúkọ church jáde tá alákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyiki Imole Ayo Parish. Òun ni 411 01 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 ní ta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹun nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní rú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ̀fẹ̀ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀.
6: Ọgbọ́dún ìkórè àgbà ti fi sí sí òkìkí ìmọ́lẹ̀ Ayọ̀ Ọlọ́run tó fẹ́ wòlé MS Fabi yóò ṣílẹ̀kùn ìbùkún fún gbogbo ènìyàn.
7: Adress of multiple blessings la kórí ìkórí àgbà ti sí sí sí òkìkí ìmọ́lẹ̀ Ayọ̀ Cathedral. Credit Abbot Harvest ìkórí ọ̀gbọ̀n ìbùkún la kórí tí ọrùn fún Rọ́bẹ̀ Dr. MS Fabi Jébí Bàbá Possibility. Ìwọ náà darapọ̀ wájú alábàápẹ́ ká ṣílẹ̀kùn ìbùkún tí ó lóde ìwọ̀n fún nínú ìsọjí lọ́jọ́ Monday 27th July pẹ̀lú Sidemen and Women Vigil láago mọ́kànlá. Ọjọ́ Tuesday ìsọjí pẹ̀lú ìṣòro àwọn ọ̀dọ́. Ọjọ́ Wednesday ni 7 hours with Christ láago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú ìsọjí nírọ̀lẹ́. Àyájọ́ àwọn wòlíì ni lọ́jọ́ Thursday. Àṣálẹ̀ yìí lọ́jọ́ Friday 31st July. Ọjọ́ Sunday àyẹ̀wò ìlera ọ̀fẹ́ láago méjìlá. Harvest celebration lọ́jọ́ Sunday 2nd August. Bébí tí ọlọ́run ti máa lo wòlíì Adébáyọ̀ Sam Ojú Authority pẹ̀lú ọ̀pọ̀rọ̀ ṣẹ́ lọ́wọ́ àtàwọn olórin ẹ̀mí guest league Ṣẹ́gun Ajídára Esther Ìgbẹ́kẹ̀lé Fíwalọlá Ships Ambassador Gbẹ̀wá Aiwo Òjòdú Olúbele Sunday Jordan Princess Àdìmúlà Abe Ṣẹ́gà àwọn akọrinjọ CCC Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 2 & 3 CCC King of Glory March CCC Àjíǹde Ayọ̀ March CCC Orísun Iyì Cathedral MC Àpàlà pẹ̀lú Sunday The Great ń bọ̀ Prophet MS Fabi Bàbá Possibility wọ́n máa súre ilẹ̀kùn ìbùkún yóò máa ṣí òjò ìbùkún yóò máa rọ̀ sórí gbogbo èèyàn gbogbo ẹ̀rí CCC Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 1 7 Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Spring Behind Command Secondary School Ìkọlágodo Ìpájà Lagos Ọlọ́run olú ìkórè retí rẹ̀ ó fẹ́ ṣílẹ̀kùn ìbùkún.
8: From Lagos, this is
9: Jordan 105.5 FM.
10: This is Jordan 105.5.
11: Station with a voice for untrue.

0: mo gbàdúrà.
1: I pray.
0: Ẹrù ogun tó ń rú kí.
1: Kí a lọ dọ́bà tó yà káyì náà.
0: Iná jàbọ̀ lórí.
1: Ẹ ní bẹ́ẹ̀ ni mo
0: ti. Ẹ̀nà ọwọ́ sókè.
1: Lift up your hands.
0: Ẹ pe orúkọ Jésù.
1: Call the name of Jesus.
0: Ah, ìwọ májẹ̀mú àbímọ.
1: Na covenant I vow with
0: thee. Tó fà mí fún yàjẹ́.
1: Na I put him into suffering.
0: Bàjẹ́ o.
1: Be destroyed.
0: Bàjẹ́ o.
1: Be destroyed. Yo, yo.
0: Pariwo.
1: Shout this Lord.
0: Ilẹ̀kùn tán fi àdàbí tì.
1: The door that shut me the clock.
0: Ah, ọrùn sí.
1: Heaven open it.
0: Lọ́wájú kò lọ
1: sọ́kùn. Who matter backward?
0: Ẹ̀yin ìyá.
1: You matter.
0: Nítorí ọmọ yín.
1: For your children say.
0: Ìgbàdúrà yìí.
1: Pray this prayer.
0: Bẹ́ẹ̀ yóò bá gorí òkè.
1: If you don't come to the mountain.
0: Bọ́jẹ̀ torí ọmọ ẹ̀.
1: Come for your children say.
0: Ọgbọ́dọ̀ wa tó ni.
1: You said not for.
0: Ẹyẹ máa kà
1: sẹ́. It's not prison.
0: Ilẹ̀kùn tán fi àdàbí.
1: The door shut with the glass.
0: Má jẹ mọ́ ọrùn sí.
1: Covenant of heaven open it. Wọ́n fún mi.
0: Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbọ̀n.
1: Ilẹ̀kùn tí wọ́n fi àdàbí.